0: every ọmọ yẹn lé orí.
1: Yaya
0: lé ẹ̀bọ̀ bẹ́ẹ̀. Adé ìkorò lórí rẹ̀. Adé ìṣẹ́ tí mo fi dé orí rẹ̀. Ó bínú ọ̀dà. Má tẹ̀síwájú. Wà á délẹ̀ lé. Ìrẹ́lẹ̀ ni orí rẹ̀ ṣe. Ó ní dìdàkudà. Ó dẹ̀ ní dilẹ̀. Ó ní tọrọjẹ́. Ayé mi tètè fọwọ́ ọjọ́ lọ. Ayé mi tètè fọwọ́ ọjọ́ lọ. A kì í náwó níbo jù òkú.

0: iléjúwájú kò lè ṣẹ́yìn. Má yà lè bá jù àmà sí ni. Agbára tó dá o dúró tó fi ń gbìyànjú aṣọ ó làkàkà ìlà kàkà rẹ̀ òjọ́ yàyà níbàdù mà sínà ní àbàdù àmà mo pàṣẹ ní orúkọ lúwọ́ agbára yẹn ẹ̀mí mẹ́lọ́ ó dojú ẹ̀ bọ́lá ó dojú ẹ̀ bọ́lá wà á díje ìràwọ̀rẹ̀ á tàn wákàlẹ̀ á balẹ̀ ogun máa ṣẹ́ ọ̀rọ̀ ajá sọ́fẹ́ ọ̀ní dìdàkudà ọlọ́wọ́ yọ díje. Amen. Olúwawa kí a lọ gbé omi wa omi mímu omi ìṣọwọ́ omi ìwẹ̀ ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta mo rán àṣẹ jáde gbogbo mi agbára bọnú ẹ̀ àṣẹ bẹ́dìde ó bọnú ẹ̀ ẹ̀mí mímọ́ ó dàpọ̀ mọ́ ó bá ti mu omi lọ́wọ́ yìí mo bẹ̀ sanu ẹ̀jẹ̀ mo bẹ̀ sanu kídìrín inú liver inú heart mo bẹ̀ sanu ojú mo bẹ̀ sàn lórúkọ jésù olùbà ó yá ẹja. Gbogbo fa ètò wọ kiri agbára gbogbo ti ta ọ lára lórúkọ jésù olùbà gbogbo ẹ̀sán glaucoma gbogbo ẹ̀sán katara lórúkọ jésù olùbà ó yẹ parẹ́ HIV positive ó yẹ parẹ́ gbogbo cancer ó yẹ bẹ́ẹ̀dànù gbé omi yẹn kò mú bó ṣe ń momi yẹn ogun yẹn bọlẹ̀ ó ní gbúrú ẹ̀ wà á rọwọ́ ọlọ́run ó dáadáa. Ọya gbé sílẹ̀ gbé omi ìwẹ̀ kí ọwọ́ ọ̀tún rẹ̀ máa fi rí omi yẹn mo rán àṣẹ jáde gbogbo omi ìwẹ̀ pátá ó yá omi yẹn ó domi agbára agbára bọnú ẹ̀ agbára bọnú ẹ̀ àṣẹ bọnú ẹ̀ èmi mímọ́ dàpọ̀ mọ́ tó bá ti bomi ìsára ojú rere àti àánú tó gbàlí ayọ̀ǹda fọ́ ayọ̀ǹda fọ́ wà á rọwọ́ ọlọ́run ògùn àṣẹ ọ̀rọ̀ yẹn dayọ̀ ó ti rí bẹ́ẹ̀. Ojú tó bá ti rí ọmọ
1: nìyí
0: kan ṣàánú fún
1: ọ
0: yọnu sí ọ
1: lọsí
0: rí bẹẹ o ní forúkọlù
1: rẹ
0: gbé yẹn náà sílẹ ó yà gbé omi ìṣọwọ kí ọwọ rẹ méjèèjì sílẹ sọpọ lọrọ ládé bí mo ti ń ṣọwọ
1: mi
0: ìkorò kó jáde àṣẹyìn kó jáde
1: àìní
0: kó jáde àìlákojọ kó jáde gbèsè kó jáde mo ti ń wẹ mo sọ tẹlẹ ní orúkọ olúwa mo gbọ́n tó wí yẹn sátá. Pata ó fò jáde ó sì jáde ọwọ́ rẹ méjèèjì ire ló máa fi gbà wá fi owó lé ọlọ́wọ́ wá gba lẹ́tà ayọ̀ wá gba kọ́kọ́rọ́ ṣe ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lónìí kọ́ńtràtì abọ́sí iṣẹ́ yẹn abọ́sí lórúkọ jésù olùgbàlà gbogbo ẹ̀ ń tẹ́wà lápọ̀ lórúkọ jésù olùgbàlà ìwé ìgbélu yẹn wà á gbà ìyanu adé ṣẹlẹ̀ ìwé ìgbélu yẹn lórúkọ jésù ó máa tẹ̀ ọlọ́wọ́ ogo ni forúkọ ọlọ́run gbọ́ àdúrà. Sàn wọ́ ẹ sàn dáadáa lọ dà síta náà wàá wá mú ọrẹ ọrẹ tó tó ọrẹ lórúkọ jésù olùgbàlà bí o ti ń ṣe láàárọ̀ ilẹ̀kùn ìyanu rẹ̀ máa
1: ṣe
0: o pé nìyẹn ni kò san ọrẹ láàárọ̀ at least 1000
1: naira
0: tó bá lè ṣe tó 2000 tó bá lè ṣe 5000 gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ṣe ń sọ ohun tó bá múlẹ̀ láàárọ̀
1: yìí
0: ó máa sọ fún ọ̀padà
1: a
0: multiple fo
1: so
0: ẹ jẹ́ ká ṣe ṣùgbọ́n tó bá ní ìgbàgbọ́ mi lórúkọ jésù adára
1: fún mi
0: orí àkáǹtì máa lò
1: yẹ
0: 10 2 8 2 4 7 0 7 0 3 1 3 1 1 0 2 8 2 4 7 0 7 0 3 1 3 1
1: UBA
0: account name Jesus Witness Mountain of Prayer Assembly.
1: Jesus Witness Mountain of Prayer Assembly.
0: Tinye Obalo.
1: You know what is not going.
0: Ejalo first
1: one. Let this first one.
0: 30 5 4 5 4 8 7 8 7 3 5 3 5 2 7 2 7 3 0 3 0 5 4 8 7 3 5 2 7 First Bank account name
1: is
0: Oladele Oluwaro Timi Gebre.
1: Oladele Oluwaro Timi Gebre.
0: Mo gbadua.
1: And I pray.
0: Mo gbeni to kiwo re sato.
1: This morning.
0: To buku ipe la. Ka le ro mo se program
1: la.
0: Loruko Jesu
1: Olu.
0: O ni fowo sawati.
2: Amen.
0: Mo gbeni te nse lara
1: ro. Ipe
0: yi o ya ko gbeni debi
2: ti. Amen.
0: O ni ba won toro
2: je. Amen.
0: Okan re bale.
2: Amen.
0: Be ni yo ri.
2: Amen.
0: Oruko mi o ji
1: ba. Awo ko fe ni mas mo che.
0: Emi ni.
1: Prophet.
0: Rotimi.
1: Rotimi.
0: Oladele.
1: Oladele.
0: Thank you and God bless you.
3: Amen. Ayi ni Oluwa Olorun the model of prayer assembly church Thursday Friday Igba irawo ko le mole to supa ade ori opin ojo teye keye glow 99.1 fe akure
4: agbale tun gbala sha ta tori e la se duro dede

0: gbàdúà ó sì ní ọlọ́run ẹ̀kan lóṣù ni ìpàdé yẹn náà má mi sí ẹ yóò dára fún yín ń bọ̀ ẹ já lọ rè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ rí.
1: Bàbá tí ò wòró, mo dẹ̀bi pátá gbà orí òkè, ayé òkúwa ò ní padà lẹ́yìn. Ọdún àmà tí bàbá wọn ò lọ́wọ́, ó ò ní fọmọ ṣiṣẹ́, ó ò dẹ̀bi píjàgbọ́ ẹ̀ ṣiṣẹ́, ó ò ní fàwọn ẹgbẹ́ ẹ̀ ṣiṣẹ́, ọdún àmà lọ òkè mi. Ilé yóò tó dòdò màmá jẹ́, ilé yóò tó dòdò màmá jẹ́. Torí èyí jẹ́ àrí ìtumọ̀ jágbàdàgbà, mo lọ rẹ̀ fì. Mo máa ń gbọ́ rédíò láràárọ̀, mo tún máa ṣí gbogbo àwọn tó sọ̀rọ̀ ní rédíò. Èmi á dìde, pàmí ìwà ní ká gbọ́ mi sí ẹgbẹ́ rédíò, mo ń ṣe gbogbo ẹ̀. Mo bímọ, ọlọ́mọ dàbí mọ ọlọ́mọ o, adúlọ́mọ ẹ jọmọ ọmọ o, ọmọ náà ń gbọmọ ọlọ́mọ o. À ti mo fi ìyà lórí àwọn ọmọ. Ọdún kẹwàá àjọkọ mi ti jáde láyé lélẹ̀ ní ìjẹ̀fẹ̀ àwọn ọmọ yẹn lé àtàwọn tí ò ti tara wọn mú. Àwọn mẹ́ta ló wà ní lọ́gbọ̀n, kò sẹ́ni tó bèrè mí o. Ṣùgbọ́n kí n tó bá di pé wọ́n kẹ̀yìn sí mi, wọ́n bá mi ralẹ̀ 2 million. Tó jẹ́ pé mo jagunjagun, ọ̀rẹ́ nìkan ló gbé mú mi wá sọ́dọ̀ bàbá lẹ́ẹ̀kejì mo máa wá. Mo gbúdọ̀ gbẹ̀gbọ́ ọpẹ́. Mo gbúdọ̀ gbẹ̀gbọ́ ọpẹ́. Àwọn nìkan bá mi dilẹ̀ yẹn. Nípa pàmò wájú ọ̀rẹ́ nìkan mú mi wájú, wọ́n kí èrò ló oyún. Mo ṣàlọ gbà sí gbogbo àyíká ẹ̀. Ọjọ́ kan máa bá káwọn ọmọọṣẹ́ ẹ wà. Ẹ̀rù ọba mi o, mímí omi mi o, àmọ́ mo ṣáà ń wọ̀ báyìí. Báwọn ọmọọṣẹ́ ẹ dìde pé máma, ṣẹ́yìn lẹ̀ ń báwọn ọ̀gá wọn du rẹ̀. Mo ní ẹ̀jẹ̀ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó ga ní ti halẹ̀. Ẹ má fi ní ṣobìnrin. Kò sẹ́ni tó jọ lọ́wọ́ ọba. Ẹ bọ́ lẹ́ni tó jọ lọ́wọ́ ọba lọ. Kò sí. Mo lọ ìjọ náà lọ kú ilé bẹ̀rù ìbọn ọwọ́ ẹ̀ torí pé mo lọ́lọ́ o. Ó wò mí títí ó ní màmá òun nílùú mi níyà. Ó dáwọn ọdún kalẹ̀ bó ṣe kalẹ̀ èèyàn kan fẹ́yàn márùn-ún. Ó lẹ́mi mo rilẹ̀. Ìwé ẹ̀ dẹ̀ wà lọ́wọ́ mi mo kó dání. Mi ì jẹ́ mọ̀ kó máa wá. Mi ì mọ̀ kó máa wá lọ́jọ́ yẹn mo kówó yẹn dání. Bó ṣe gbọ́lẹ̀ kẹ̀kẹ̀kẹ̀. Gbogbo wọn gbé mọ̀ dání. Èmi náà wọ lọ́wọ́ ọba mi lóko. Ṣùgbọ́n mo wá ya títí oní màmá òun nílùú mi. Wọ́n mọ̀ pé mo ti da òróró sáyìíká ẹ̀ kan tó dé. Torí ẹnìkan fún mi lọ́wọ́. O láwọn ilé ìgbọ́ o. Mo lọ mo ti dà. Bọ́ ṣe sáré pàdé. Màmá àwọn filẹ̀ ilé ilé mi o. Àwọn ti fi ilé ẹ̀kọ́ yé o. Èmi nírú mi níyà àwọn ti fi ilé o. Àwọn ayọ̀gbẹ́ owó wọn padà. Lọ́wọ́ ẹni tí ó talẹ̀ olókè. Mo ṣàwọn òtí tí mo níwọ̀ lọ́hùn, mo ń gbàdúrà sí mò ń gbàdúrà. Mo níwọ̀ lọ́hùn àṣẹ báyìí ló ṣe mú mi. Ká má fàrọ̀ ògùn ṣáàjú pẹ́pọ́ lọ́hùn. Mo ṣàbẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ yẹn mú. Mo ti kọ́lẹ̀ yẹn parí o. Mo ti kọ́lẹ̀ náà parí o. Ekeji. Ó ti dé bí ní ekeji tí mò ń kọ́. Ekeji ẹ̀ mo ti bẹ̀rẹ̀ ló mo ti ń kọ́.
0: Ará mi olùfẹ́, mo gbàdúrà Ọlọ́run máa jà fún ẹ. Ẹ rí tẹsímọ́nì màmá yìí, ìyá arúgbó ni. Ọlọ́run gba ilẹ̀ yẹn fún wọn. Wọ́n dẹ̀ rówó kọ. Kódà wọ́n ti tún kọ kejì lọ. Òróró yìí ni ìyá yìí gbà. Ó dẹ̀ yin Ọlọ́run. Ìyá tún ra iṣẹ́. Àdúrà àánú yẹn. Ẹ rí pé ó ní agbára púpọ̀. Mo ti sọ fún yín. Ṣé rí iṣẹ́ àdúrà àánú yẹn? Ẹgbẹ̀rún mẹ́jọ ni. Kì í ṣe ẹgbẹ̀rún mẹ́wàá mọ́. Òróró wọ̀nyẹn ẹ mọyì ẹ̀ ni wọ́n back to sender 15 òróró àánú 15 lórúkọ Jésù yóò dára fún yín. Ìwọ ni ẹ̀rí kan. Ẹ já gbọ́dọ̀ ẹ̀rí kan sí mò ń bọ̀.
1: Pásítọ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá wa ilé sọ mí. Nígbà tí mo wá ṣe lóòkè ní 2024 bàbá ta ọṣẹ. Mo wá ra ọṣẹ yẹn pé kí n máa lò ó. Nígbà tí mo délé ọmọ ní ọkùnrin ẹran àti jáde ọmọ bẹ́ẹ̀ sí ní ìjà. Ó wá sọ yín pé òfẹ́ wo òun ẹ̀ pé òfẹ́ wo àbọ̀ ẹ̀. Mo ní lórúkọ Jésù ní gbogbo àdúrà wá rí sí rere. Kò pẹ́ náà kò pẹ́ tó kù. Iṣẹ́ ni ọmọ mi lọ́wọ́ mọ́tò. Dáàdì àti ọmọ mi lọ ń jà. Ó wá sọ pé òfẹ́ wo àbọ̀ ẹ̀. Àbọ̀ ẹ̀ bọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ ni. Ó wá sọ pé lórúkọ Jésù wá rí sí rere. Kò bẹ̀ pẹ́ náà mo wá gbé ọṣẹ tí mo rà ń bí wá gbé fún mi pé nothing my way. You have money, but what's my way? Oh, my gosh, I have only money, you only want to see what I say. You don't go for that, you don't go for that, you don't go for that. Kini la si fa mo pe mo se le pe mo ma se kini ni so mo se le o ko gba owo ni o gba owo ni mo se gba owo
2: so mo se su mi o
1: pe si mi o mo se gba owo so mi pe mo se la mo pe ni ye o
2: ha hallelujah
1: daddy wa so ri pe ah se nkan to gbe olorun ye mo pe le mo fowo ra kini kan so won mo dupe lowo olorun se pe ma ri abo elu mo dupe lowo olorun
0: iwo to le sami gbogbo eni to ti ro e pin pe ko sonu abayo fun e loju emi won wa ri ona abayo o si se aseyori e ma gbagbe ara mi olufe loni laaro yi ni a fe pe ororo ni suru lere gbogbo en ti en taja onise owo oniṣẹ oṣu emura giri eje apade ni suru lere bayi gẹgẹ bi mo ti so lekan gbogbo eyin ti ijesha ijesha tedo ijesha market nkankan gbogbo yin pata aguda market lawansin gbogbo yin pata emura eje ka pade nibo niyan ni Fuja Street laaro yi nibo ni Fuja òun náà ni community hall tó wà ní Fuja Street ẹ lè gba Benson bus stop ẹ dẹ̀ lè gba Randu Avenue Junction wọlé ẹ bèrè Fuja Street community hall tó wà ńbẹ ẹ tí ẹ ń bọ́ láti orílẹ̀ orílẹ̀ gànmú ẹ kọ̀lẹ́ ẹ lọ sí Shita Underbridge tẹ bá débẹ̀ kẹ bèrè Fuja Street lórúkọ Jésù yóò dára fún yín bí òróró ẹ bá ti kan owó ẹ ó sì yín ọlọ́run bákan náà ní ọ̀la Wednesday mò ń bọ̀ ní kí lórúkọ yìí lógbo ẹlẹ́gba town hall ẹ̀yin opó 150 mo fẹ́ fún yín ní indomie lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin opó 150 tẹ bá ti dé kẹ́ fi orúkọ sílẹ̀ tẹ bá ti dé ìyànà era bus stop ní ọ̀la Wednesday ẹlẹ́ẹ̀ lọ sí ìlógbò ẹlẹ́gba town hall ibẹ̀ láti gbàdúrà bákan náà máa tún àná ẹ̀tì yín ẹ má wàá gbàgbé o ìsọjídìíroko lágbára lọ́wọ́ elédùmarè on the 15 oṣù tá a wà yìí ló máa bẹ̀rẹ̀ on the 15 ni ọjọ́ méje dẹ̀ ni nbo níbẹ̀ níwájú ilé ọba oníkọ́ iwájú ilé ọba oníkọ́ ní ìdíròkò bọ́dà níwájú ilé ọba oníkọ́ lẹ́gbẹ̀ẹ́ títì yẹn ẹbẹ̀rẹ̀ ìdíròkò bọ́dà iwájú ilé ọba oníkọ́ ní ìkọlájé aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́ ni then ti lùsádà on the 26 oṣù tá a wà yìí ní oṣù kẹsàn-án náà ló máa wáyé níbo ni ní lùsádà tẹ bá ti dé lùsádà Underbridge ẹlẹ́ẹ̀ lọ sí primary school community primary school orílẹ̀ gboko ọ̀nà tó wà níwájú ilé ọba lẹ́gbà wọlé lórúkọ Jésù ìwọ ni ẹ̀rí kan bákan náà ha ní ọjọ́ Friday mìmì yóò mì gbẹ̀gẹ̀dẹ̀ yóò gbiná ẹ mọ́ gbàgbé mo ti sọ fún yín ìsọjí alágbára tó fẹ́ wáyé ní ìlú Ìjọ̀tún tẹ bá ti dóko afọ́ bus stop ẹ kọ̀ lẹ́ẹ̀ lọ sí gbóníyẹn ẹlẹ́ẹ̀ lọ sí Ìjọ̀tún Junction tẹ bá débẹ̀ béèrè orí òkè mọ́lẹ̀ àlàyé orí òkè bàbá onísọjí yóò dára fún yín o bákan náà ní ìlú ṣàgà ní ọjọ́ Friday tí n bá ti kúrò ní Mushin mò ń bọ̀ ní ṣàgà nìyẹn níbo ni ní ṣàgà Sabo Underbridge oníjòkó town hall aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán ni yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀ Jésù Olúwa àmì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717079 ara mi olufẹ ni ikọtun egbe ati alimọṣọ nipa ti iṣẹ ọṣẹ adura anu e lo si Abaranjẹ Road Alabama bus stop Oyewole Street ile baba Oyewole e ri nbe
3: Blow FM 99.1 Akure ewenule ke ewenu ogo ni ejo ko ti tun tawon yo.

0: ọrùn ní òkè ọrùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo fi ògo fún ẹni tó dá ayé àti ọrùn lórí ìgbé ayé mi àti ìgbé ayé yín a dúpẹ́ fún ẹni tí ó gbà wá kúrò nínú ayé ẹsẹ̀ a dúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti so wá pọ̀ pẹ̀lú ọlọ́run a dúpẹ́ fún ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yin ẹni tó kú nítorí àṣìṣe tèmi tí kìí ṣe tirẹ̀ ẹni tá a lù ẹni tá a pa ẹni tá a gún lọ́kọ̀lẹ́gbẹ̀ẹ́ ẹni tá a wò ó sùnsùn tá a dé ní adé ẹ̀gbọ́n ẹgbà tí àwọn ìjọba róòmù lù lọ́jọ́ náà ó jẹ́ ẹgbà mọ̀lẹ́gbàgbé ó jẹ́ ẹgbà tí kò ṣeé fẹnu sọ ìró omi tó ń jáde lára rẹ̀ lọ́jọ́ tó gbàdúrà ìyẹn tó dàbí ẹ̀jẹ̀ ìyẹn ló pé ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀ a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara a sì rí omi tó ń jáde lára rẹ̀ mo sì dàbí èrò ẹ̀jẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́ ògo fún ọlọ́run lókè ọ̀run ẹni tó ni kú orí àgbélébú ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí ẹni tó ni ọkọ̀ ẹ̀gbẹ́ ìwọ ni mò ń pè ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì ìwọ ni mò ń ké pè ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì ìwọ ni mò ń ké pè o ẹni tó ni ẹgbá láti ọ̀dọ̀ àwọn róòmù ìwọ ni mò ń ké pè ẹni tá a tutọ́ sí lára ìwọ ni mò ń ké pè inú ayé màmá àti bàbá tó ń gbọ́ mi yìí lónìí lórúkọ jésù olùgbà ọ̀pẹ wa ní ti ẹ̀ṣẹ̀ bàbá a béèrè fún àánú mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn olúwa lẹ́nu mi àánú o àánú júdà ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì ohun gbogbo tá a kọ nípa ti tèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì mo béèrè fún àánú àánú àgbélébù ẹ̀jẹ̀ jésù ó yẹ kó yí ìdànù lónìí ìwọ ló ní ẹ̀jẹ̀ kò sẹ́lòmíì tó ń bá ọ dùn ẹ̀jẹ̀ àgbélébù o mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí mo pè ọ́ ẹ̀jẹ̀ orí pẹpẹ iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí mo pè ọ́ ẹgbà mọ́kàndínlógójì mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí mo pè ọ́ ṣé bí wọn ló ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta àtúngbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé ikú àgbélébù o ikú àjíǹde o májẹ̀mú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébù ọ̀rọ̀ méje orí àgbélébù ikú ọjọ́ tó jíǹde májẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà áńgẹ́lì tó sọ̀rọ̀ níbojì lọ́jọ́ kínní àná tó sọ pé kò sí ní imọ́ a ti gbẹ̀dìde ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀ èé ṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú tó sì ń bẹ láàyè sì kíyèsí èmi sì ń bẹ láàyè síbẹ̀ mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú bàbá mi o mo wọnú ilé yìí wá lónìí gbogbo májẹ̀mú yìí ó ní mo lò lórí ilé yìí gbogbo iṣẹ́ tó kù kò ń ṣe lọ́wọ́ lórúkọ jésù ó yá lórí ilé yìí ayérayé máa bà á jẹ́ ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò ìwọ nìkan lẹni tí ò kọwọ́ bẹ̀sẹ̀ láyé ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò ó jẹ́ kó dá mi lójú pé o ní àṣẹ àti agbára láti mú mi déwájú ọlọ́run mímọ́ o ní àṣẹ àti agbára láti kó wa déwájú ọlọ́run mímọ́ jésù tí ò tẹ́sẹ̀ wò jésù tí ò dẹ́sẹ̀ rí jésù tí ò kẹsẹ̀ bọnu jésù tí ò fẹ́yàwó jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni ìwọ ni mo pè lónìí o jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni jésù tí wọ́n tutọ́ sí lára ìwọ ni mo pè jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni ìwọ ni mo pè lónìí o torí pé o mọ̀ pé olóore ọ̀fẹ́ láti mú mi déwájú bàbá mo pè ọ́ nínú ilé yìí lónìí ẹ̀jẹ̀ jésù ó yẹ kó máa sàn lórí wọn ohun tí sàtánì gbé sókè lórí màmá yìí ohun tí sàtánì gbé sókè lórí bàbá yìí ó yá lónìí ayérayé máa bà á jẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi ororo yen ni ko fi ana itare re o de mo pe nipa igbagbo anu hotel orun mi leyin yo dara fun yin mo ya owo yin si mi mo mo ba owo yin soro owo yin yo gba ijanu mo ya owo yin si mi mo loruko oluwa owo yin yo gba ijanu owo mose dete kori nkan kan kojo ṣugbọn nigba ta wo etesa lọwọ mose lọjọ na o le ri kojo mami e ma ri kojo daddy to ngbọ mi e ma ri kojo gbogbo eni to ngbọ won oluwa lenu mi lati aro ilo e ma ri kojo agbara to ni ke e ma ri kojo emi to ni ke se lasan majemu to ni ke e ma damu agbara yen lana bayi emi to ni ke e ma ri kojo loruko jesu agbara yen lana bayi mo wi loruko eni to ni aye ati orun aye yin gba agbara owo yin gba agbara owo yin gba agbara ete owo yen siwaju e ma so bayi pe iwo owo mi gba agbara otun iwo owo mi gba ase titun iwo owo mi o ma ri kojo lato ni lo iwo owo mi o ma ri kojo ko tun tu kamo latowo mi idile ko tun tu kamo latowo mi igbeyawo ko tun tu kamo latowo mi awon omo mo o tun tu kamo latowo mi ise owo ti mo nse ko tun tu kamo latowo mi ilu ti mo kojo ko tun tu kamo latowo mi ise ti mo kojo ko tun tu kamo latowo mi irin ajo ti mo kojo ko tun tu kamo latowo mi ogbo ti mo kojo ko tun tu kamo latowo mi e pariwo pe owo mi gba agbara owo mi gba iyanu so pe agbana to nbe lowo mi jabo agbana to nbe lowo mi jabo oya egba owo yen so wi pe ase danu to nbe ni owo mi laaro yi jabo aseti to nbe lowo mi jabo opolopo ko le mo pari e gbogbo to n ba ti dawo le ki sasi yori mo ro si o nibi to wa oya loni owo re gba itusile oni loruko jesus owo re gba itusile matthew oseima ni adu ojo meta yen oseima lo ma pari lojo thursday abi be ko oni a pari ise ta nse lowo lori atele wo wa ah owo yin gba iyanu ojo thursday yen wa bo si ojo kesan osu yi ah o ma lagbara san se ri ni ojo kesan yen ejo sa gbogbo eyan ti ba nbo omi lasan ni ke gbe lowo bottle water omi ni wosan won ma nkore fun baba wa nigba na won ni omi lo fi se wosan omi lo fi se wosan o soku ale ananda laayin omi lo fi gbogbo eyin ti owo yin ti ku owo yin gba iye ni oruko oluwa owo yin gba iye gbogbo eyin to owo yin ti ku o gba iye gbogbo eyin ti ise ti ku lowo yin o gba iye awon kan omo oku o wa laaye sugbon omo yen oye tori pe ko ri nkan kan kojo iya lo tun guru adua yi ko de tun wa o gbe owo yen wa ka ba gbadua si ka tun anointed ko won o dominira emi yesu kan tun le ma so pe ma lo bi adua o won paro fun oni o enikan sami owo re gba tun sile aye re gba tun sile owo re gba tun sile aye re gba tun sile nigba ti an mu omo kunrin yen lojo mo ni ti an gbe sinu boji owo re won de oju re won de ese re won de o le ri kojo nigba ti an ma tu Jesus wi pe etu eje ko ma lo igba na lo to dominira mami loni mo wa sile re mo tu o sile o ya gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile aye yin gba itu sile loruko Jesus e gba itu sile Matthew ipari osu yi London 30 ati October 1 nla ma si omi akobi October 1 gangan la si omi akobi October 2 la ma ku olori oke gbogbo eniyan e ma bo sori oke no ma wo ni October 1st o ma lagbara oru ojo meje pere ni o la wa nbe lati on the 30 lati wa nbe on the 31st ati on the 1 oh my god o ma lagbara ni ori oke no mo wo ni apatere gbogbo awon ton bere pe bo la mo se ni te ba ti de woro e wo mato to nlo se ji oku lati ji oku e wo apatere ori oke no mo wo o let it dey se wa ri ojo Monday every Monday emi e ku lori oke afi tin ba si Nigeria Monday leyi. Oh my God, gbogbo eyin soldier of Christ eyin te gbagbo wi pagbala Olorun sise eyin ko Olorun eyin riju Olorun soldier of Christ ni ori oke apatere ni gbogbo ojo Monday e ma paje e ma bo to se yin tun ma lagbara a nko eko a ngbadua be ni adota eyan to ba kokko de en lo ma nri woli o adota to ba kokko de lo ma nri woli o e ba ti de eyan keke kan pere pastor sim te ba ti ri pastor sim e gba number le ni adota to ba kokko de lo ma nri woli o eni kan sami ona si fun o ojo Monday tele yi e le mise aro yi e gbera bayi e ma bo aba mi lori oke no mo wo ni apatere e ba ti de woro e ma bo kia sugbon laaro ojo Thursday e sagbe omi eyo kan lowo wa si challenge ni branch wa to wa ni Ibadan ni challenge ibe yen ni tin sele ago meje sa ago mewa abo igba mi ago mokanla ati ipo nbe enikan sa mi oro e dayo bayi oro e dayo seri eyin te wa ni Ikorodu e kan losu ni todo yin first Friday iso ni but to su todo tin osu tin bo yi e first Monday ni ma se first Sunday ni ma se lodo yin e ma mura le fun to su tin bo yi lagbara Olorun ani branch kana ni egbeda ni water bustle ni ona ipaja ni te ba ti de yana paja yen wo mato to lo si paja e so kale ni water bustle e bustle yen gaga na le ti ri signboard wa ibe ni loruko Jesu yo dara fun yin e le lo dara po ke ba se Sunday service ni be loruko Jesu e o ra anu gba orun anu si fun yin e o ri tin se be lo ma ri mami e gbera bayi bayi bayi e jo pe kemi mi mo ko yin ke ma bo bayi kemi ati yin o ti rira loni ke yin o yo pe daddy ase ma ri yin a do dara fun yin eyin te wa ni jebu lagbara Olorun every Friday on la man wa ni jebu ago meje sa ago mewa ijebu ni ago meje si ago mewa awon pastor wa wa nbe a jo gbadura po a ya na adura loruko Jesu yo dara fun yin e o serere o eyin akure ambo ambo laipe yi e ma gburogbo eyin ijebu emi na nbo ni ijebu yen laipe yi losu yin na ni o loruko Jesu o ti dara fun yin o ti dara fun oro e dayo iwo ni oro e dayo ta lo sami oro e dayo ona nla fun o ona nla fun o ona nla fun o o ni pada seyin gbogbo emi a so ni deni eyin loruko Jesu o ya ko jade lara re agbara to fe da o pada ninu yin rere agbara ye ko teriba o ri ti e se o ile ile yen wa de be o tun ri be o loruko baba omo emi mimo aye oni ye si ola be lo ma ri o Jesu Oluwa wa
1: fire no more. Jesus is coming soon.

Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ̀ọ́.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójúnà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

Ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkànnì Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ̀mọ̀.

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní
0: àti àtúnṣe sí wọn.
1: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
0: Gbàyà fọkàn
1: gbọ̀kọ̀ fàyà.
0: That is matchmaking.
1: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
0: Fún ìbéèrè ẹ pè wá sí
1: 08035632.
0: Today's own
1: with Ọlálójú.
0: Ẹ máa gbọ́.
2: Ọlọ́run tẹsímọ́nì ìwọ gangan lẹ̀rí kan.
3: Bẹ́ẹ̀ ni ọ, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yìn ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glonet 9.1 FM. Láti táyé ọmọ ènìyàn jẹ́ lórí ètò tá a pè ní.
4: Bí Bíbélì wí.
3: Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín.
2: Prophet and servant Aburumoku Stephen.
3: Ojú Adéyẹmí. Lórí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí.
5: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glo 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
3: Ìwé gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
4: ọ̀rọ̀ ìwòsàn
3: ọ̀rọ̀ ìmúniláradá
4: ọ̀rọ̀ tẹ́tí sí ètò yìí
3: ìkànnì Glo 99.1 FM
2: ọjọ́jọ́ Tuesday
3: ọba Prọfẹ́tà Aburumoku Stephen
4: voice of testimony
3: ó dúró de ọ́
4: your voice of testimony kalẹ̀ sí
3: ọlọ́kọ́ opposite prime most water
2: ilé sa ọ̀wọ̀ expressway
3: jẹ̀mídẹ̀rẹ̀ area
2: ìrìà kárí 1 oríta ọ̀bẹ̀lẹ̀ à

kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu. Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu. Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu. Asiko.

ba mi fufu balawu balawu gbogbo bi ya ma yeta yero pipe ko le je yin o pada dide aye gbe akaba won gbe ya mo kuro lojo ojo si an ga ni oluwa la pada ran ko da akaba yi pada gbogbo ile pariwo go go go go go go go go go go yes sir baba la bi ya mo yin kori afefe pastor fake ye mande je bi ni mo nye ebi oni bo fira emi mi mo tabi lolobo adua kan toni ka ba emi ebi wi aisa yoruba gbagbo ninu oro kan toni ti ebi ba ti tan ninu ise ise abuse nu iye tu ba si wi pe ebi ki wo nu koro mi owo ko si bi ti wa ko sinu bibeli wi pe lai to ba gba jesu te bi gbadon ma pa ko si bi ta ti ko nu bibeli sa pe lai to ba gba jesu to gbadon ma toro kiri ni nitori jesu temi ati re ntele ko fi gba kankan sa lai ni o ko nu bibeli lojo ti aye fe doju ti ni pa ti onje ojo ye lo fe ja wogbe ati bread kekere boy ni 5000 nitori na ni gbagbo ti e na gbadon ma mo nje ninu onje so de ri oro ebi to wa nle yi awon mo nu le ye lo ni laraji awon mo kekeke to lorun fi fo yi ko ye ka ma ri ebi baba mama ko ye ko je wo ni gbagbo pe pelu gbogbo isa to nse oje aro ki pada ba to sunmu mama ko ye ko je wo ni gbagbo ni won ma ni o gbe abo si owo omo kan ba lo fi toro wa lati ile keji ko ye ko ma lo pati ti wo pe o si tori ati je nigbati di karo lo mi to je ti so pe a ma fu yan ni ani toro sugbon si ani to ye ka ma gba lowo re o nkan ti wa woju oloju ko to jeun eni ta pe lori lojo ojo si ani atebi ti fe fi si po iru baba nkan ti oro bi ma ndale o to keyan mu gege bi adu ojo kan nitori airo jeje o lo so monu leyi di alaare nitori airo jegidi je sa o lo so opolopo nigbagbo di opuro nitori airo jeje sa o lo je ki bale ge ma dogbo si ko ma seso oro ibi to wa nle lo je ki gbese ma sun lori gbese airo jeje lo fa sa lo fi je ki omonu le de ni ti won do mi si lori ni bus stop nitori ko daku oro ibi na lo fa to je ko mo 30 years ma da bi omo 50 years oro ibi na lo fa to so iye ide oni kara ladugo oro ibi na lo fa to fi je ki ba le le sa fun awon ebi re oro ibi yi ni iyawo eleyi fi kawo to fi je ko ma yan leta ebi to ma je ki agbalagba ma sunkun life owo kan nitori na ti ma gbadura pe ko ma re ebi oni tumo nitori o nibi to lukuluku le farada ade to fi bohun nitori na la ti fe fi ma je mu opo gbadura ni kola la oro yi ti gbogbo eniyan ma mu nkan ti enu nje wa ta fi sedidi adura ti wa deje niwaju mi ta fi gbadura boja 65 naira ma mu bojidi adura ni je wa ran ma je mu opo sinu yara re ka wa tile ku pa ma je mu aini wípé ní orúkọ jésù ẹ̀rírẹ́ ẹbí má nù lẹ́yìn ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó máa mú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó ń yínmu sí ọmọ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa gba gàrí àwìn nílẹ̀ kejì tẹ́wọ́ jésù rẹ sí ọwọ́ tó tẹ̀yẹ ọwọ́ tó tẹ̀yìn wàá máa fi jẹun tó wù ọ ọwọ́ tó tẹ̀yìn jẹ́ gidi tí wọ́n fi máa jọ jẹ́ gidi lọ́ fi máa gbà láti ẹni lọ òní pé ibi sùn tọmọtọmọ láti ẹni lọ òní rí jẹ ibi wọ́n ní tí ẹbí bá ti tẹ́ nínú iṣẹ́ ìṣẹ́ bùṣe ẹbí òní bá yín fà á nínú ilé yìí o màmá ohun tí ẹyẹ bá jẹlẹ yẹ máa gbé fò wàá rí ìkẹjẹ o màmá àká yìí yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ láti ẹni lọ ìran rẹ òní rí ẹbí mọ láti ẹni lọ tó wẹ ló máa jẹ o wọn máa mọ owó nínú owó fi jẹun àwọn ọmọ rẹ òní gbégbé abára láti jẹun o ní tọrọ oúnjẹ délé olódì lọ́sẹ̀ yìí bàbá màmá yìí ga máa rí mọ̀ní ló gbà tàbí eléyìí wà rówó ránníṣẹ́ owó máa máa sìn ọ́ o ní ṣerú owó o ní lẹ́rẹ̀kẹ́ òsì nílé onígbèsè àìní dìtàn nínú lẹ́yìn orí ọ̀fẹ́ fún ẹ ló ń jẹ́ ogún ọmọ jẹ láàrin ènìyàn lásán orí ọ̀fẹ́ gbé ọ jáde kúrò mẹ́ àṣẹ gbé àṣẹ mi ó yẹ gbé àṣẹ tuntun lẹ́yìn o ìrànlọ́wọ́ ojú ọjọ́ yíkà wọn mọ̀ rẹ ọ̀sẹ̀ yìí iṣẹ́ rẹ̀ á lérè orí ọ̀fẹ́ ọlọ́run dá.

àwọn ọmọ rẹ̀ ní kó ṣe ni kò ní gbàgbé rẹ̀ àwọn tó fi sẹ́mọ̀ bọ́ra bí aṣọ yóò fi oúnjẹ bo àṣírí ìdílé yìí o ọmọ rẹ ò ní bá wọn níjà ibi ẹbí ò ní sọ ọmọ rẹ di oníkanra ẹni ẹbí pa kì í gbà wàásù ò ní ríjà ibi tọmọtọmọ ọmọ rẹ ò ní torí yan.

0: nínú àwọn òwe ìròyìn olójoojúmọ tòní.
1: ọ̀rọ̀ pọ̀ gidi gan
0: ni. nínú gbogbo àwọn òwe ìròyìn tí ń jáde ní tìbútòrò ní gbogbo ìgbà ní gbogbo àkókò léyìí tó tún jáde lónìí.
1: ọ̀rọ̀ pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀
0: nínú gbogbo àwọn òwe ìròyìn tí ń jáde láti orílẹ̀-èdè àgbáláyé tó fi wọkọ̀ ọ̀rọ̀ kan dúró ti orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ mbẹ lónìí.
1: látinú ìwé ìròyìn This Day.
0: ọ̀rọ̀ pọ̀
1: ìwé ìròyìn Leadership.
0: ó ti pọ̀ lápọ̀ jù
1: ìwé ìròyìn The Sun.
0: ó yà ń pìà
1: ìwé ìròyìn The Guardian.
0: ó mọ̀ pọ̀
1: gan. ìwé ìròyìn The Nation.
0: ó ti pọ̀ jù
1: ìwé ìròyìn Daily Trust.
0: ó pọ̀ gangan.
1: ìwé ìròyìn Daily Post.
0: ẹ wò ó
1: ìwé ìròyìn PM News.
0: ó ga síbẹ̀.
1: ìwé ìròyìn Punch.
0: ó pọ̀ yẹn yẹn.
1: ìwé ìròyìn Vanguard.
0: ó pọ̀ gidi gan.
1: ìwé ìròyìn Hope náà kọ́
0: o. ó ti pọ̀ lápọ̀ jù.
1: ó dáa bó ti pọ̀ lápọ̀ jù tó pọ̀ gangan náà láò ti mọ jayin sí lágbọn ètò eré ìdárayá ètò ìṣèlú ètò ìlera tó fi mọ ètò ọrọ̀ ajé náà láò ti máa mú àwọn ìròyìn ọlọ́kan jọ̀kan wá sí ti gbọ́ yín lójúmọ́ tòní ṣùgbọ́n kó tó di pé a máa wọnú ìròyìn lọ lónírà bá yìí gan-an ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àwọn kókó lẹ́yìn tí ń bẹ nínú ìròyìn ọ̀hún la máa ń kọ́kọ́ mú wá sí etí ìgbọ́ yín a tún ti ní àwọn kókó lóríṣiríṣi tí a máa fi àkòrí wọn léde fún yín

0: ti èèyàn méjìlá sì fi ara pa yánnayànna.
1: Ilé-iṣẹ́ tó ń pèsè epo pẹtirọ́ọ̀lù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ tí ni àwọn àhesọ ìròyìn kan ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri pé bóyá wípé bóyá táǹkà wọn èyí wọn kò àjàgbé agbépo wọn bóyá ń lóko igbó wọn lẹ́rọ o àwọn ọmọ nǹkan kan ń parẹ́.
0: Ó dá aṣáájú ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 yìí àjọ elétò ìdìbò INEC wọ́n mọ̀ tí ń ṣe kìlọ̀kìlọ̀ báyìí o fún gbogbo àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan léyìí ti ń bẹ nílẹ̀ Nàìjíríà láti rí pé wọ́n ṣe wa gbójẹmọ kí wọ́n sì yàgò fún jàgídíjàgan ṣáájú ìdìbò tí ń bọ̀ hún.
1: Bákan náà báyìí láti ìpínlẹ̀ Ọ̀ṣun mẹ́ni àjọ tí oríṣi ọ̀rọ̀ pópó ojú ọ̀nà nílẹ̀ yìí FRSA ó náà ni wọ́n mọ̀ sí pé àwọn ọba alayé pé ẹ dákun dábọ̀ o ẹ tètè wá kí wá lọ́wọ́ ṣiṣẹ́ o kẹ́ ṣàtìlẹ́yìn fún wa lójú ọ̀nà wípé kí gbogbo ewu ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tí ń fi gbogbo ìgbà wáyé yìí kí ó lè di àfihẹ́yìn tí egun fi aṣọ.
0: Ó dá gbogbo àwọn kókó ọ̀hún náà léyìí tí a ti fi léde fún yín ni ẹ ó ní àǹfààní àti máa gbọ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní gbọ́n yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ fún yín akíyín akíyín o káàkiri àgbáláyé ní tìbútòrò ìpínlẹ̀ Ondo ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa gbọ́ ìkànnì wa ìkànnì ológun ara ìkànnì ológun dídán Glo 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ níbẹ̀ gangan la fìkàlẹ̀ sí ta ti ń gbọ̀nsá fẹ́ lójúmọ́ tòní o ẹ wá nǹkan fìdílé ka jọ gbéra wa débẹ̀ lórí àwọn ìròyìn ọ̀hún lójúmọ́ tòní bákan náà ẹ tún ní àǹfààní àti máa kàn sí wa lójú òpó Facebook ẹ kàn máa wò wá kedere ń bẹ̀ báyìí ẹ mọ̀ wo èmi àti ẹnìkejì mi ní tó jẹ́ pé a jọ ṣàǹkó lójúmọ́ tòní ni o ẹ mọ̀ fèròǹgbà yín ṣọwọ́ ẹ mọ̀ comment ẹ mọ̀ like ẹ mọ̀ share gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi ò tí yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín àyọyọ rẹ yá àbúrò yín blessing àrókè ló kí pé káàbọ̀ sórí àkótó ètò ọ̀rọ̀ pọ̀.
1: Bóyá ẹ̀wọ̀ ń wo ni wo bóyá olóde kẹta ń lọ lónìí.
0: Fúyẹ̀ mi náà lẹ́nu.
1: Akíyín akíyín ní gbogbo ibi ìyọ́wù kẹ́ ti lè mọ gbọ́ wà náà káàkiri orílẹ̀-èdè àgbáńlá yìí gẹ́gẹ́ bí olórí mẹ́ èyí ò ní gbogbo orú ọjọ́ ọ̀ṣẹ́gun báyìí èyí ò ní lórí atẹ́gùn ni o. Bí o ti ń gbá tijọ́ ń kí yín wípé lónìí bá a ti mọ ń kà á láì ṣe àjẹ́ náà látúnka gbogbo àwọn àròyìn léyìí tó jẹ́ wípé ti ń bẹ ní iwájú wa tá a máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àwọn àkóónú ti ń bẹ ńbẹ̀ o náà la máa fi léde ní orí ètò yìí lónìí akíyín o ẹ̀lẹ́ ń bẹ ni bó olójú ọjọ́ ti rí lọ́dọ̀ yẹn lọ́hùn-ún báwo ni gbogbo nǹkan ti ń lọ ojú òbukùn o náà ní kọ́lọ́hún ọba kó jẹ́ kó máa rọ̀ lórí gbogbo wa aládé tí ń ṣe adé ní ìlú ọkọ̀ tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the university olówó orí ìyá lọ́jà kan ṣoṣo ní ìlú mẹ́rìwò.
0: Ó dá overgraduate jágbéra báyìí wọ́n nítorí adébíṣẹ́ má ṣe
1: àgbà
0: ọ̀lẹ́ ní ìgbà tó rí pàwọ́ amọ̀ṣẹ́ wa níṣẹ́ òun náà ṣe ń gbóhùn wa lójúmọ́ tòun yìí jẹ́ kí n bẹ̀rẹ̀ lápọ̀dọ̀ tèmi.

0: e ja so sa fun are tinubu pe ijoba ton si o te wa lorun ko ma wa lo le bo ba ti wu ka ti fe se bo ja sa lasopo ni bo ja ti lototo e sa ja jo dije so though most time gbogbo gba mo ma so anything to ba ti njade latodo sakani wiki ati awon mi wa wiki ki joro to te ma nje ko ya mi lara lati fesi si sugbon koko oro ton ba so o da keyan menu ba na ko si nkan to buru ni nkan ti peter obi si o popo longo pe se yi makide na to o danto o to tan lati je are ko si nkan to buru nbe
1: o da kin wa lo si iroyin to ni se pelu oro eto oro aje tori wi pe ashi lo ni labo n fibo lo nene iroyin kan je yo ninu awon iroyin ta ka yi lo ne ti won je kodi mimo wi pe pelu obitibiti owo ti orile de Nigeria ti won ti na lori ile ise to npese erin nile yi ti lo si bi 7 billion o le die won le lati nkan bi 50 bi odun won loju kan na ni ile ise ni o wa won ni pelu nse ni atun ko erin wole ti ka ba so wi pe omo rakoro na ni orile de Nigeria ti wa ni pelu ta ba ni ka wo na NNPC na ko na ni ile ise ko ni se ko wa ni igbese kan ti ijoba le gbe lati wi pe ki yan fi revive awon kan won yi debi wi pe a kan nawo danu si bi ti o ye ka nawo si
0: nkan lo ma fogun agba na ba wa ja
1: amen
0: ajakuta still me particularly yen ti de apere ajade apere fun Nigeria gbogbo ifa to ba so pe arungun omo yen ajakuta still me lo e ko ma pe ni arungun owo Nigeria ti lo sori still me won ba ko ja ku ko gbagbe ka kan diju pe ko won be ka kan da sobo
1: kama fowo kama
0: ka kan o sabo le gbe mi o fi mi le bo ti ba mi ile ise yen ti a o ti run Nigeria parapata ajakuta still awon ton fi jeun lorilede yi won odeyin from one government to the other they were always talking about reviving ajakuta still mi gbogbo ijoba lati 19 akilode to be e kan ja gbagbe po te wa nbe ra ra ja ku moju ku nbe imoran ti o ba wa daaju temi o ba fun ijoba ni pe bo ti je scrap le mata e sa se evaluation e se ni nkan to ma lowo ra gbogbo gba ni mo n tenu mo ìdíjà àwọn òyìnbó gan fi ba wa ṣe ni pé kò sí ètò ààbò wọn ọdẹ nígbàgbọ nínú ètò ìṣèjọba wa bọ èmi mọ wípé lẹyìn ọlọrun òyìnbó ló kù o kò sí nǹkan tí òyìnbó ò lè tún rọ o kò sí o tẹ bá gbé ilé iṣẹ yẹn fún òyìnbó lónìí tẹ jẹ káwọn òyìnbó wa handle ajakuta steel mi ẹ fún wọn lọdún kan sọdún méjì gbogbo àgbáyé a máa wá ra steel wọn máa wá ra irin tútù láti Nàìjíríà ni o láàrin ọdún méjì pátápátá àríró ẹrí òyìnbó adára àti àríyá àwa dúdú nìkan ló jẹ pé ibi ìbàṣẹjẹ nìkan láwa ti wa ibi pé kí nǹkan mọ lójútùú láwa.
1: Nǹkan tẹ́mi kan wò náà ni wípé bá a bá ró lóṣèlú kan báyìí tó wá jáde tó ní pé irú àwọn nǹkan tó jẹ pé tó ti ń di akúrẹ tẹ yìí pé òun fẹ́ sọ di ti aládàáni ẹ rí mọ wípé ọ̀pọ̀ ọ̀pá ni àwọn ọmọ Nàìjíríà fúnra wọn gan máa ń tako ewó lérò wípé ó pé wà nínú ọjà wípé kíkiní kó kàn dákúrẹ tẹ síbẹ̀ òun wípé kó kú sọ di aládàáni.
0: Ká sọ di aládàáni ẹ lèmi rí àti gbogbo NNPC refinery wọn yẹn inú àwọn èèyàn ò ní gbà nǹkan tí mo sọ àwọn aráalé ò ní gbà bẹ́ẹ̀ o ṣùgbọ́n mà wá yànnà náà bí ìgbà tó èèyàn sọ pé òun fẹ́ lu ọ̀fọ́ subsidy bí oníkálukú ṣe fẹ́ ṣe nǹkan tiẹ̀ ló ṣe kókó ọ̀nà tí wàá gbé ìgbésẹ̀ gbà tá a bá máa sọ di aládàáni ẹ mọ̀ta fún ọmọ Nàìjíríà ara nǹkan tó kó báyìí náà mọ̀nàmọ́ná ni ẹ̀ wọ́n sọ di aládàáni àwọn ọmọ Nàìjíríà nǹkan tó kó bá nìyẹn tí ẹ bá ti lè rí òyìnbó tó lè ra lọ́wọ́ Nàìjíríà tí wọ́n pẹ́ àwọn làmà manage ẹ mọ̀ wùlẹ̀ dábàá pẹ́ fẹ́ sọ di aládàáni òyìnbó nìkan ni kẹta fún àti NNPC refinery gbogbo ẹ̀ àti nọmba 2 bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ta ní gbàǹjo nǹkan tó wọ̀ ti ẹgbẹ̀rún kan náírà 1000 kẹwàá ní ìgbà náírà lẹ́ta ìyẹn lèmi ò faramọ́ àbá ọ̀ọ́dúnrún náírà 300 naira tẹ nǹkan bá wọ̀ ti 1000 tá a mọ̀ pé kínní o bó tiẹ̀ ti jẹ́ scrap bó ṣe dojú ó ti dẹnu kọlẹ̀ 1000 láléta ó kéré jù at least ó yẹ kẹ́ ẹ lè rí 700 àbí 800 fún ọmọ Nàìjíríà pé kínní 1000 ló wọ̀ ti nígboro o ṣùgbọ́n kó mọ̀ kàn di pé àríta mọ́jọ pẹ́ńgbà mọ́ta láwìn ìkànnì wàá ṣe ń bẹ̀ ẹjẹ́ àtà ní 800 àbí 700 ká mójú kò ń bẹ kó sáà ti ṣiṣẹ́ kó dẹ̀ gba àwọn ọmọ Nàìjíríà ṣiṣẹ́ kódẹ̀ máa pèsè foreigners because àwọn èèyàn máa ra irin ní Nàìjíríà Dangote refinery ti prove pé aládàáni tó bá mọ̀ nǹkan tó ń ṣe iléeṣẹ́ àfojú agbòrò gidi o
1: agbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀
0: Dangote refinery ti prove well o Dangote dẹ̀ rí ibi tọ́lọ́run fi kó yọ ni pé òyìnbó ló àwọn tó ń control Dangote refinery òyìnbó ló pọ̀ jù ń bẹ́ẹ̀ o to ba jomo Nigeria to n ti se nbe omo se ni wa je abe awon.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ

bẹ̀rẹ̀ báyìí. A ti wà online, a ti wà lórí Facebook. Ẹ jẹ́ mọ́ bí tí a ti ń wò wá. Ẹ gbé agbábọ́ọ̀lù ilẹ̀ ń ṣàtìlẹ́yìn fún. Ẹ wá gbé wá débẹ̀ lápá abẹ nìyẹn. Èyẹn láàárọ̀ yìí lórí Facebook ti Glow 99.1 FM. Ńbẹ̀ gọ́gọ́ la wà, a ti wà live lápá abẹ láàárọ̀ yìí. Nínú ìdíje ti basketball tó jẹ́ pọ́n lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ìdíje tàwọn olóbìnrin gangan nìyẹn. Ìdíje gbogbo lẹ̀ àgbáláyé. Ìyẹn ìfọsẹ̀wọ̀n àbí ìfọwọ́wọ̀n àbí kí ni ká pè. Ìyẹn aláfọwọ́hán sínú àwọ̀n. Èyí tẹ̀yìn pè ní basketball. Ó ṣe ní láàánú o. Wípé lẹ́yìn ò rẹyìn. Lánàá ilé ohun tó ṣẹlẹ̀ lápá abẹ lánàá. Orílẹ̀-èdè Nàìjíríà ìgbà táwọn àti akẹgbẹ́ wọn tàn jọ pàdé tán gbóná ojú ara wọn. Lẹ́yìn ò rẹyìn wọ́n tún fi ẹ̀yìn orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lápá abẹ. Orílẹ̀-èdè Faransé ni. Ó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí Nàìjà ìyẹn the Tigress tó jẹ́ pé gangan Africa champion ni wọ́n ṣe mọ̀ pé àwọn ló gba ìdíje ìyẹn ti Afro basket. Léyìí tó kọjá ìyẹn ní ọdún tí ó kọjá tó jẹ́ pé lè gangan ló fọ́ láǹfààní bí automatic ticket láti lọ sínú ìdíje ìyẹn ti basketball world cup ìyẹn ti gbogbo rẹ̀ dàgbàláyé tó jẹ́ pé ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Germany ìyẹn ń bẹ̀lẹ̀ àná tó jọjọ́ ajé tó jẹ́ pé orílẹ̀-èdè Faransé àti Nàìjíríà tán jọ pàdé tọgbóná ojú ara wọn lẹ́yìn ò rẹyìn wọn fi ẹ̀yìn wá balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lápá abẹ gẹ́gẹ́ bá ṣe jìyà nínú ìdíje wa àkọ́kọ́ pẹ̀lú South Korea ó tún jẹ́ pé lọ́jọ́ Saturday náà àtújìyà ìyẹn lọ́wọ́ àwọn orílẹ̀-èdè kan náà ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí nínú group tá a wà ìdíje mẹ́tẹ̀ẹ̀ta tá a ti kópa o ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà the Tigress gangan nìyẹn. Wọ́n fẹ́ ẹ̀yìn orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ kí ló ń tó fà á ìyẹn ó yẹ kó rí bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti ṣe dáadáa pàápàá jùlọ nínú ìdíje orílẹ̀-èdè àgbáláyé yọ̀n ní ìtàn lọ ní ọdún 2006 2018 tó sì jẹ́ pé ní ọdún 2024 nínú ìdíje Olympic wọ́n dé pé ìyẹn ìpele ti quarter final in fact ní ọdún 2018. Ó jẹ́ pọ́n tó gbìyànjú lè tún ṣe dáadáa kí ló ń tó wá ṣẹlẹ̀ ìyẹn sí ikọ̀ ti basketball ti àwọn olóbìnrin lọ́wọ́ tá a wà yìí tó jẹ́ pé ìdíje ìyẹn mẹ́tẹ̀ẹ̀ta lè tún gbá inú group tán fi wọ́n sí wọ́n ṣe bẹ́ẹ̀ ti fìdí rẹmi iléyá nìyẹn wọ́n máa kọrin iléyá o ọmọ nàìjíríà iléyá tí a kò bá mọ bí à ń re iléyá lápá bẹ̀ ẹ já kúrò lápá bẹ̀ yẹn pàṣẹ òkọrin ń bẹ̀ yẹn mọ́ ó yá pápápá ìdíje ti handball aláfọwọ́gbá gangan nìyẹn

nu mi ago idije iyan ti volleyball orile de Nigeria gege ba se gbo gege bo se wa lapa bi oya lemo bi pe lowo ta wa yi iyan ni party idije ti volleyball ni party awon lokunrin gogan niyan Nigeria no nothing gbaradi iyen fun idije iyen ti volleyball itun pe ni Africa Men's Volleyball Championship leyin gba ton ti pe gede to je kun si ma kopa ninu idije on to ma waye ninu odun ta wa yi gege ba se gbo bo se wa lakole mi orile de Tunisia ni idije on ti ma waye woni to ba di ojo ketala iyen se ojo keta de logbon ninu osu ta wa yi idije on ma waye eyan ni olede orilede Tunisia lapa be gogan niyan gege ba ti gbo lapa be orilede Nigeria la gbo po se be tin gbaradi gege mo je pe gede pa pa julo to je pe oluko ni ati iyen balogun fun ikon Abdul Qadir Jayoba Jayola to sise ribiribi lati ri porilede Nigeria mo pe gede iyen fun idijon ati gbo pe awon igbaradi o se be tin lo lowo lowo lo se ti kase awon igbaradi nle ni olu ilu ore Nigeria to je pe laipe lai jinu o ma gbe so lati body bo loda orile de Tunisia loda la papi gogo ni le idije cricket omo orile de Nigeria to je balogun fun ikon iyan iko fun under 19 women's T20 world to je pe o ma lanfa lati lo si iyan T20 world cup ni e to se je po ti pe gede ni orile de alawo dudu eyan to je balogun iyan fun ikon ICCU under 19 women's T20 world cup to se je ko ma waye iyan ninu e laipe yi eyan to nsoju re de Nigeria le to npe ni yellow green crystal bell chukun oye ohun lo ti soro wi pe nu ndu gidigidi o wi pe leyin oreyin nigba ta won gba asikagba le to gban Tanzania je pon fiori ladies babo ibale oni se lo nbo mi ekun lanu loju ngba ta yan bi lere pe se be ti je bi olubori gbogbo awon edige te ti kopa le se be ti lanfani te ti feyin memu oni nu dun ni pe dunu ayo ekun ayo lo nsun lapa be nitori pe kini ngba ta won fe bere edije lo nto oun mo pe awon lawon iko to daju sugbon oun wo we pe je oun ma pe gede lasi lo sinu edije je tori da gbalaye le to je ko ma waye iyen ni Bangladesh ati Nepal oni sugbon nu ndu gidi o nitori pe kini awon ti gba ticket lawon si ma soju orile ede alawo dudu ninu idije on awon si ni gbagbo pe pe awon ma se dada ninu idije on gege abi oro to je pe Crystal Bell iyen to fi lede gogo niyan ngba ta won ni royin ngba ton be lere oro Eko 2026 idije le to je ko ma pa gbogbo ipinle papo ati olu ilu orile Nigeria yi to je pe awon oje wewe ni gege bo se so awon oje wewe to je kojo ori won ti kojo odun 18 iyen lati ojun bi adun manu dilogun iyen si odun 18 to je ko ma kopa ninu idije le ton pe ni Eko 2026 eni ko to ti fi igba kan kopa fun ni didije Olympic to si sojo ori Nigeria ngba kan ni Yusuf Ali ohun lo ti soro oyin idije akoko yi le to je pe wa fun awon oje wewe le to npe ni Eko 2026 olele gangan la fi ma mo boya awon ipinle ka kakiri awon ipinle to lo ma ran awon akopa ninu are daraya ka kakiri lawon ipinle onitori eleyi gbogbo awon tawon ipinle ma ko wa o gbudo jomo ipinle on oni bi gan la siri ti ma tu o opolopo awon eyan to je pe tawon idije kan ba de bi National Sports Festival abi lawon idije lorisisi e lo sawon ipinle mi lati lo ma ko awon eyan wa abi lati lo ma ko awon eyan ko ma soju ipinle yin oni bi gangan la siri ti ma tu lapa be nitori leleyi a ma se ayewo nfinifini o gbogbo awon to ba wa nitori pe idije le yato ni se pe koko ti e gba media bi kon gba me ye nikan a fe fi sawari awon ogo tutu ni awon odo to je pe sese iyen ko ma soju ori re Nigeria gege bi oro to je pe Yusuf Ali iyen to fi lede gangan lapa be niyan gege bo se wa lakole ko osu kewa lodun ta wa yi to ba de ojo kini iyen se ojo 15 October 1 to 15 gogo niyan ni idije ma waye iyen le ton pe ni Eko 2026 o je pe awon ti won reti awon tojo ori won ti ko ti o ju laarin odun 15 si odun 18 gogo niyan to ma kopa lawon idije orisisi awon idije
Gẹ́gẹ́ bó ti wà lákọlẹ̀, àwọn ìdíje ìyẹn tó tó bí 28. Ló ti máa láǹfà láti kópa. Gẹ́gẹ́ bó ṣe sọ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ̀rún. Àwọn èèyàn ni wọ́n ń retí, pàápàá jùlọ láwọn tó máa kópa nínú ìdíje ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ lápá abẹ̀. Wọ́n ní ó máa tó bí 50,000 àwọn tó máa kópa tó ń retí lápá abẹ̀ láti àwọn ìpínlẹ̀ káàkiri. Ìpínlẹ̀ ìyẹn bí 36 state àti lólu ìlú orílẹ̀ Nàìjíríà ìyẹn tó jẹ́ Federal Capital Territory tó máa kópa nínú ìdíje ọ̀hún. Ó ní àwọn tó gbé ètò ń kalẹ̀ wọ́n ti wò wípé lélẹ́yìí àwọn fẹ́ fi ṣàwárí àwọn ògo ni. Kì í ṣe pé kọ́kọ̀ kópa nìkan kọ́ gba medals àbí kọ́ gbàmì ẹ̀yẹ àbí kọ́ gba àwọn ẹ̀bùn. Àwọn fẹ́ rí wípé àwọn tó bá ṣe dáadáa. Ó ṣeéṣe káwọn tó wá ṣe bẹ́ẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti láti ràn wọ́n lọ́wọ́ láti lè wọnú àwọn bíi national team láti máa kópa nínú àwọn ìdíje máa ṣojú lórílẹ̀ Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ wọn. Gẹ́gẹ́ lára àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé Yusuf Ali èyí tó fi léde gangan lápá abẹ gangan nìyẹn. Lápá bí pàṣọ òkọrin bẹ̀ yẹn mọ́. Ògún Ṣákí òun náà ti fi ìtàn balẹ̀, Ẹ̀ńbó ló ti fi ìtàn balẹ̀, ọ̀jẹ̀ wẹ́wí ọ̀hún ló ti fi ìtàn balẹ̀ o. Ìyẹn ní US Boys Singles Open ní ọjọ́ ìsinmi. Ọmọdún 17 tó jẹ́ ọmọdé rẹ̀ Nàìjíríà ló jẹ́ pé nínú ìdíje ti tennis ní ìtàn pè ní. The US Boys Singles Open ló ti fẹ̀yìn akẹgbẹ́ balẹ̀ ìyẹn Seung Chen tó jẹ́ ọmọ orílẹ̀ èdè China. Gẹ́gẹ́ bó ṣe jáwé olúborí ó ní ìgbà àkọ́kọ́ eléyìí ìyẹn tó jẹ́ pọ̀ ọ̀dọ́mọkùnrin tó máa wín ló máa jáwé olúborí ìyẹn ní Grand Slam gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó fi jọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Ògúnṣákí gẹ́gẹ́ bá ṣe gbọ́ ló jẹ́ pé ó ti ń ṣàwọn ìgbaradì ìyẹn láti ẹ̀yìn wá kó tó di pé wá láǹfààní láti wá kópa nínú ìdíje ọ̀hún. Ẹ jẹ́ agbóríyìn fún ìyẹn lápá mi gangan nìyẹn. Òkè pápápá Ẹ̀ńbó ní kí tún yà sí láàárọ̀ yìí. Ìdíje ti basketball nìyẹn ìyẹn ti àwọn olóbìnrin ó jẹ́ pé league lè tún lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn tó ń ṣojú ìyẹn lè tún pè ní Nigerian Customs ìyẹn ti àwọn olóbìnrin gangan nìyẹn o. Là á gbọ́ pé wọ́n ti ń fẹ̀yìn àwọn akẹgbẹ́ wọn balẹ̀. Ní abala kejì ìyẹn ti ìdíje ọ̀hún lè tún jẹ́ pé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn lọ́dún tá a wà yìí lọ́nú wọn ti fẹ̀yìn akẹgbẹ́ wọn balẹ̀ ló jẹ́ pé láwọn ìdíje méjì tó ti láǹfààní láti kópa. Pàápàá jùlọ ìdíje ẹlẹ́ẹ̀kejì ọ̀hún wọ́n tún gbá láìpẹ́ yìí ìyẹn pápá ìṣeré Ahmadu Bello University wọ́n ti fẹ̀yìn ìyẹn Plateau Rock wọ́n fẹ̀yìn wọn balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Lẹ́yìn tí wọ́n ti fẹ̀yìn Nasarawa Amazon balẹ̀ ìyẹn ní ìfọsẹ̀wọnsì wọn àkọ́kọ́ lè tún gba ní ọjọ́ Saturday. Látúgbà o wípé ìfọsẹ̀ ìyẹn ìdíje wọn kejì wọ́n tún fẹ́ ẹ̀yìn àwọn Plateau Rock wọ́n fẹ̀yìn wọn balẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n láwọn ò ṣeré rárá ìyẹn lápá abẹ àwọn tó fẹ́ gba league ìyẹn ti àwọn olóbìnrin. Àwọn Nigeria Customs yìí lè tún pè ní border girls àwọn ọmọge border ló jẹ́ pé wọ́n ti ń gbèrò láti rí pé àwọn tó ṣe bẹ́ẹ̀ ti gba league tàwọn obìnrin ti basketball ìyẹn ní sáà tàwa yìí tó máa jẹ́ bí ẹlẹ́ẹ̀kejì nítorí pé ọdún 2023 ìgbà àkọ́kọ́ tó ń láǹfààní ìyẹn láti gba league ọ̀hún. Ìlú tó wá máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀hùn ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé wọ́n máa gbà bún ọ̀ nígbà. Ẹgbẹ́ máa wò bí tó máa ré sí ibi tó máa já sí lápá mi gangan nìyẹn. Olùdélé àgbà ìyẹn fún akọ̀wé àgbà ìyẹn fún àjọ ti NFL ọ̀mọ̀wé Emmanuel Pẹ́mẹ́ ló ti kí Edokwin kú oríire o. Gẹ́gẹ́ bí Edokwin ló jẹ́ kó wọ́n jáwé olúborí ìyẹn ní wàá fún bí Women Champions League Tournament ló jẹ́ pé ṣe bẹ́ẹ̀ nínú ìfọsẹ̀wọnsẹ̀ tó wáyé ìyẹn ń bọ̀ Burkina Faso lólu ìlú orílẹ̀-èdè ọ̀hún. Àálẹ̀ Saturday ni Edokwin wọ́n tún láǹfààní ìyẹn tó ń gba ife ẹ̀yẹ ọ̀hún. Ilé tó jẹ́ pé wọ́n ti gba ife ẹ̀yẹ ọ̀hún rí ìyẹn ní ọdún 2024 ló jẹ́ pé wọ́n fi ẹ̀yìn Ampem Dakua Ladies of Ghana wọ́n fi ẹ̀yìn wọn balẹ̀. Lẹ́yìn ìgbà tó ń gbá kọjú sí mi kí n gbá sí ọ bó tiẹ̀ jẹ́ pé ìfọsẹ̀wọnsẹ̀ ọ̀hún 90 ìṣẹ́jú ọ̀mẹ̀ iná bára wọn ta 2-2 iná bára wọn ta lápá abẹ tó sì jẹ́ pé lẹ́yìn orẹ́yìn ó wá di pé kọjú sí mi kí n gbá sí ọ ló jẹ́ pé ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni àwọn
Edo Queens, Olamfani, ìyẹn láti jáwé olúborí.

padà wálé lápá bí. Olùkọ́ ni ìyẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Trabzonspor ìyẹn ni ó lẹ́rìí tọ́kì. Òun náà ti sọ̀rọ̀ sí gbòòrò ayé. Ó ti ẹ̀jẹ̀ pé Adélé olùkọ́ náà lè pé lọ́wọ́ tá a wà yìí. Orí ìjọba fìdí ẹ̀ náà ṣe ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí èròǹgbà àwọn èèyàn ló jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n. Wọ́n pé nítorí ìyẹn agbọ́wọ́ wájú ni ìyẹn fún ikọ̀ Super Eagles àti fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Ìyẹn bọ́ọ̀lù Nájù nítorí ìpalára tó ní láìpẹ́ yìí. Nínú ìfọsọ̀wọnsẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn lè tún gba ní ọjọ́ ìsinmi tó kọjá yìí. Bó tiẹ̀ jẹ́ pé Polo Nájù láǹfààní ìyẹn láti mi àwọn ìyẹn pé ẹ̀ẹ̀mejì. Òótọ́ wá di pé ó ní ìpalára. Ìṣẹ́jú bíi mẹ́rin. Mẹ́rìnlélógójì ìyẹn sì ìfọsọ̀wọnsẹ̀ ọ̀hún ìyẹn ní Polo Nájù tó yẹ pé tó ní ìpalára. Ṣùgbọ́n olùkọ́ni tó wá jáde sọ̀rọ̀ wà yìí ó ní ẹ má ṣe bẹ̀rù nítorí kíni. Ó ní ìpalára tí Polo Nájù ní. Ó ní kìí ṣe ìpalára kan tó le ni. Wípé láìpẹ́ láì jìnà Polo Nájù máa láǹfààní ìyẹn láti padà sórí pápá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde ìyẹn lápá abẹ gangan nìyẹn. Lára àwọn tá máa mẹ́nuba láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ló jẹ́ olólùfẹ́ Arsenal. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kan tó sọ lórí ẹ̀rọ ayélujára wọ́n ti fi nǹkan kan léde o. Kí ló ń tán fi léde? Wọ́n ní lẹ́yìn ọdún 22 tó jẹ́ pé Arsenal láǹfààní ìyẹn láti gba ìdíje ìyẹn ti líìgì ti EPL English Premier League. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yìí tó jẹ́ pé wọ́n láǹfààní láti gba ìyẹn ń sáà tí ó kọjá pẹ̀lú ìrànwọ́ àwọn agbábọ́ọ̀lù tó ń bẹ nínú ikọ̀ àti ìrànwọ́ ìyẹn olùkọ́ni ìyẹn Mikel Arteta. Wọ́n ti wá ń sọ àwọn àrọ kan awuyewuye kan ìyẹn káàkiri lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé àwọn ìwé ìròyìn kan gbé láàárọ̀ yìí. Wèé pé Arsenal àwọn ti ń wò ó. Wèé pé kò sóhun gbogbo tó bá gbà làwọn máa fún pàápàá jùlọ àwọn tó jẹ́ olólùfẹ́ Arsenal lórí Nàìjíríà. Inú wọn ti ń dùn nítorí àwọn ìfọsọ̀wọnsẹ̀ tó jẹ́ pé Arsenal ti gba ìyẹn ń sáà ta wà yìí. Gbogbo ẹ̀ náà láǹfààní tán jáwé olúborí pàápàá jùlọ èyí tó ń gbá pẹ̀lú akẹgbẹ́ wọn lẹ́yìn tá a lè pè ní London Derby ìyẹn pẹ̀lú Chelsea the Blues àwọn kòkó aró ìyẹn weekend tá a lò kọjá yìí. Ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn Chelsea balẹ̀ àwọn Chelsea lọ́wọ́ kọ́ ṣáná wọlé. Wọ́n ṣáná wọlé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí Arsenal dá padà ló wá di bíi méjì sẹ́yọ̀ kan. Ó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí Tamanika wórí tábìlì bó tẹ̀ jẹ́ pé lóòótọ́ ìfọsọ̀wọnsẹ̀ lè tán gbà ọtí pọ̀ lápá abẹ ṣùgbọ́n Arsenal ń ṣáná wọlé ni.

0: tó fún àwọn èèyàn wa láǹfà láti gbérí wọlé láàárọ̀ yìí pàápàá jùlọ nípa tí bó ṣe ń lérò ìyẹn láti yan olùkórè tuntun lé ní ìyẹn fún ti Super Falcon àti wípé ìdíje lè ta agbá lánàá The Falconet ó jẹ́ pé ó ń fẹ̀yìn wa balẹ̀ lẹ́yìn yẹn ìròyìn kan tún jáde o ẹ̀jẹ̀ ń ti ẹ̀mí lè ná. Kí tó lọ sínú ìròyìn èyí ìròyìn tó jẹ́ láti ọ̀dọ̀ àwọn FIFA gẹ́gẹ́ bí ìwé tá a gbọ́ pé àwọn àjọ FIFA lè tún kọ sí àwọn àjọ NFL ẹgbẹ́ mẹ́nuba eléyìí àwọn ìdíje Carabao láwọn ìfọsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lónìí ìrọ̀lẹ́ ni Lincoln àti Bournemouth wọ́n jọ máa gbóná wojú ara wọn Middlesbrough àti Crystal Palace àwọn náà gbẹ̀yìn lápá bẹ̀ Sunderland àti Hull City Newcastle àti Millwall àwọn náà jọ máa gbóná wojú ara wọn lápá bẹ̀ èyàn lálẹ́ òní gọ́gọ́ nìyẹn. Ti FA àwọn ìfọsẹ̀wọnsẹ̀ lóríṣiríṣi náà máa wáyé ìyẹn lápá bẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ń kúrò lápá bẹ̀ yẹn pàṣọ kọrin bẹ̀ yẹn mọ́ ẹ gbọ́ ohun tó jẹ́ pé àyẹn àwọn àjọ FIFA gẹ́gẹ́ bí ìwé ìmọ̀ pa agbẹ́ròyìn láìpẹ́ yìí wé pé àwọn tó ń délé ìyẹn fún àjọ NFL wọ́n lọ sí orílẹ̀-èdè Switzerland èèyàn láti lọ ṣe ìpàdé ìyẹn pẹ̀lú àwọn àjọ FIFA ṣùgbọ́n wàyó àtúwá gbọ́ ọ̀rọ̀ kan wọ́n ní nínú ìyẹn ìwé kan tó jẹ́ pé àwọn àjọ FIFA tó kọ sí àwọn àjọ NFL. Lé tí wọ́n ní wọ́n fi ṣọwọ́ sí wọn lánàá àti wọ́n fi ṣọwọ́ sí àwọn àjọ FIFA wọ́n ní àwọn sì ń gbé gbogbo tó ń ṣẹlẹ̀ ìyẹn nípa ti aré ìdárayá àwọn sì ń gbé yẹ̀wò ìyẹn pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni o àwọn sì ń gbé yẹ̀wò nítorí pé àwọn òròyìn kọjá láìpẹ́ yìí wípé bóyá àjọ FIFA wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá wo àwọn ìlànà àti àwọn àtúntò tó yẹ ìyẹn láti ṣe ìyẹn sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá gbàgbé ṣe mọ̀ pé ọ̀sẹ̀ tí ó kọjá ṣé ọ̀sẹ̀ tí ó kọjá ní báyìí àbí ká sọ pé ní oṣù tí ó kọjá ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ló jẹ́ pé gòso àti àwọn akẹgbẹ́ ẹ̀ tó ń ṣàkóso àjọ NFL wọ́n kọ̀wé fipò ńlẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ wípé àwọn ọ̀rọ̀ kan jáde láti iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ ààrẹ ìyẹn láti ọ́fíìsì ààrẹ wípé wọ́n fẹ́ ṣe àwọn àtúntò ìyẹn sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn la gbọ́ pé àwọn gòso àti àwọn akẹgbẹ́ ẹ̀ tó ṣíbẹ̀ tó ń kọ̀wé fipò ńlẹ̀ ó jẹ́ pé lẹ́yìn orẹ̀yìn lọ́n yún àwọn ìjọba fìdíẹ́ wípé ó yẹ máa ṣàkóso àjọ FIFA ìdìgbà tá a fi máa dìbò ó tẹ̀ jẹ́ pé ní oṣù tá a wáyé gangan ló yẹ pé ètò ìbò kó ṣe bẹ́ẹ̀ kó wáyé tẹ́lẹ̀ wọ́n ní àjọ FIFA wípé láwọn ò tí ì ní ìpinnu kan pàtó ìyẹn nípa ohun kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ti ń wò àwọn sì ti ń gbé yẹ̀wò láti mọ ohun táwọn máa ṣe pàápàá jùlọ láwọn tó yẹ kó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bá ṣe gbọ́ nìyẹn o kí lẹ́yìn rò pé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìgbésẹ̀ wo ni àjọ FIFA fẹ́ gbé àbí ìgbésẹ̀ wo lẹ́yìn fẹ́ kí àjọ FIFA gbé ìyẹn lápá bẹ́ẹ̀. Láàárọ̀ yìí ẹ̀tẹ́ yìí bá ń wò wá ẹ̀yìn náà fẹ́ gbẹnu sí microphone lára àwọn òròyìn tá a ti mẹ́nubà láàárọ̀ yìí èwo lẹ fẹ́ dá sí kí lohun tí ẹ fẹ́ sọ aago ìléwọ́ tó wọlé agbára òun náà ni 080-55-511110 tàbí 070-66-77182 ẹ má gbàgbé ìyẹn bá a ṣe máa ń pè ìyẹn lámbà tá a fi máa ń wọlé ẹ̀yìn máa kí mi pé àlè àmọ̀ súnmọ́ àyànṣe àá máa dá yín lóòpẹ́ ní afẹ́ lamọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni. Àlè àmọ̀ súnmọ́ àyànṣe.
1: Ẹni afẹ́ lamọ̀. A mẹni tó fẹ́ ni.
0: Ẹ kojúmọ́ bàbí
1: tó gbà ní ìwádìí àti àkúrẹ́.
0: Ẹ kojúmọ́.
1: Ohun tó yà mí lẹ́nu ni máàṣì tá a gbá lánàá Falconet táwọn Saint náà wá. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú bọ́ọ̀lù wa ní Nàìjíríà? Bẹ́ẹ̀ àwọn FIFA náà tó fẹ́ wá ni mọ̀ pé wọ́n fẹ́ràn Nàìjíríà. Tí wọ́n bá fẹ́ràn Nàìjíríà, wọn ò ní sọ pé wọ́n fẹ́ dá sí wa. Ṣùgbọ́n mo tún rọ àwọn FIFA náà kán bá wa ṣe àtúntò tó yẹ. Bẹ́ẹ̀ NFF yẹn wọ́n bá fẹ́ yan àwọn èèyàn sípò. Kán bá fi Skia Peg ni Kia ò síbẹ̀. Àárẹ̀ àwọn bí Ṣẹ́gun Adẹ́gbà ni wọ́n wà ń bẹ̀ náà. Àwọn kankan náà bẹ́ẹ̀ tán tún wà bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n kán tún bẹ̀ èèyàn tó mọ̀ nípa administration. Ṣé ẹ mọ̀ pé èèyàn lè mọ bọ́ọ̀lù gbá kó má mọ̀ nípa administration. Kán tún bá a wò yẹn. So àwọn tó wá máa yàn awon to fe yan won na o ye kan ti le wo yen na ko de wo pe awon to ba ma yan sibe ko ma sa awon to ma dictate fun pe nkan ti mo fe ke se ni kan de fun awon won yen ni anfani lati sise won wa affect awon to lo ni ngba to ba so pe nkan mele la affect gan ko je ka awon yen sise won ta koko wo won na ni odun kan ta wo ise yen ta fun ni 3 and kan sise dimo ga ni
0: eduro ke to lo sa eduro eh to wa ile pe para mo fe bi awon ibele ko lowo won ni pa pa julo yen lawon royin ko ta gbo ni e bo te pe won lawon awon gbe igbese lati yan bi awon ijoba fi die won ni bi akon won be fun bi osu bi meta awon kon wo pe osu bi meta oto lati le se awon atun

0: ṣe ń lọ nílẹ̀ UK lọ́hún tí wọ́n ní awakọ̀ kan pé ń sùn níbo tí ń wa ọkọ̀ èyí wá túmọ̀ sí pé bóyá ó ṣeéṣe kó ti máa gbé òru kó mọ̀ rorun sùn lọ́wọ́ òru kó wá dọwọ́ ọ̀sán kóru náà tún wá mọ kùn kó mọ̀ farabalẹ̀ pa ọkọ̀ tí sẹ́gbẹ́ kan kó lọ fara nísinmi eléyìí máa ń fó máa ń fa jàǹbá lọ́pọ̀lọpọ̀
1: tí o bá wo ohun tí oorun jẹ́ kódà nígbà tí Jésù Kristì ṣiṣẹ́ dé sáà kan nínú bíbélì ó súnú ọkọ̀
0: ó súnú ọkọ̀ ọ̀ni ọlọ́ni ó súnú ọkọ̀ fa
1: nígbà tó lọ́n dá ayé òun ọ̀run gan ìgbà tó dé stage kan wọn ni ọlọ́run sinmi ó túmọ̀ sí wípé kò sí nǹkan bọ́lọ́run ti dá ara wa bí a ti wà sórí tí ebi bá ń pa èèyàn ara máa sọ pé ebi ń pa mi ò lọ jẹun ṣùgbọ́n kì í ṣe ara ló máa mọ̀ọ́mọ̀ tó ń jẹ bá wà níwájú ẹ ara ò ní ọwọ́ ò ní fún ara ẹ̀ mú ìwọ ló máa rò epo dá jẹ́ kí n mú oúnjẹ jẹun jẹun ṣùgbọ́n tí oorun bá ń kun èèyàn ó fẹ́ o ò fẹ́ o kódà láàrin ìṣẹ́jú bí ìṣẹ́jú àyà bíi mẹ́wàá èèyàn ti lè sùn lọ.
0: Ọmọ tán wọ́n ń wí ni wọ́n ní oorun ní gbàtọ́wọ́ ọmọdé oorun ní gbàtọ́wọ́ àgbàlagbà ó jẹ́ ìrántí alẹ́ àná mò ń wo fíìmù kan lórí fóònù mi. Ojú mi ṣà ń pàdé díẹ̀díẹ̀.
1: Kò sì wẹ́ kójú ẹ̀ pàdé.
0: Mo ṣáà sọ pé tí mò ń wò yìí mo fẹ́ wò tán. Mo wò nǹkan bí wákàtí méjì. Mo sì wà ní about 33 minutes. Mo fẹ́ wo kinní tán. Ó ń gbà tó pẹ́ mo kàn gbé fóònù jù sẹ́gbẹ́ẹ́ kan. Wo jẹ́ ń sun oje.
1: Kí tiẹ̀ gan ni pàtàkì oorun gan. Ẹ̀wọ̀n àwọn ẹ̀yà ara wo ni àìró oorun sùn máa ń kó bá? Kí ni ìpèníjà àìró oorun sùn máa ń fà ságọ̀ ara? Tẹ bá rí àwọn kan àwọn míì àjíra àárọ̀ ojú wọn wo gudugudu kí ló ṣẹlẹ̀ ṣe jà lóru mọ́jú ni a ló ń ro oorun sùn ni ẹlòmíì a sùn kò ní sùn dáadáa ipa wo gan ni ariwo ń kó nínú oorun bó ni ìṣọwọ́ ronú àti oorun kí là mọ̀ sí oorun tó dáa kí là àwọn nǹkan tó jẹ́ oorun tí ò dáa àwọn ìbéèrè wọ̀nyí la máa gbìyànjú láti wá èsì ẹ̀ pẹ̀lú onímọ̀ nípa ètò ìlera tí wọ́n ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nílẹ̀ yìí àti lókè òkun nípa bí a ti ń tọ́jú ìlera àwọn ọmọ ti fún tẹ̀dọ́ ohun tó ní ṣe pẹ̀lú ìlera ọmọ ènìyàn àwọn nínú náà ni ó jẹ́ àlejò wà fún tòní ṣùgbọ́n má jẹ́ abẹ́ tásìkò bá ti tó ẹ máa gbọ́ ní kúlẹ̀kúlẹ̀ kí gan ni oorun jẹ́ ìpèníjà ẹ̀rọ oorun sùn àwọn míì ní iṣẹ́ ayé ni ṣíṣe ayé ni.
0: Àwọn míì tó jẹ́ pé bọ́dì wọn ó ti program ẹ̀ tó jẹ́ pé tán bá sùn jẹ́ ká sọ pé bóyá aago mẹ́jọ àṣálẹ́ bó bá ti ń di aago mẹ́wàá sí mọ́kànlá wọn ò jí kalẹ̀ wọn à ràn ojú kalẹ̀ bíi halogen wọn ò ní rí oorun sùn mọ́ ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà o bóyá ní téèyàn bá kó lọ́kàn ó máa ń jẹ́ kí èèyàn máa ro oorun sùn tààràtààrà bó ti yẹ kí èèyàn
1: ṣe. Kí làwọn nǹkan kan tó tiẹ̀ máa ń ṣe àkóbá fún oorun sísùn? ẹlòmíì àní tí wọn ò bá ti gbé nǹkan lọ́wọ́ àwọn ò lè sùn ẹlòmíì tí wọn ò bá ti lo oògùn kò lè sùn ṣe eléyìí bójúmu ṣá àwọn ẹlòmíì a sì sùn a ní oorun tó ń sùn yìí kò péye kí làwọn oorun tó péye àwọn oorun wo ni ò péye ṣéèyàn lè sùn kó má sùn wọra ṣé kò ní ṣe àkóbá fún
0: tiẹ̀ ni dàbí irú àwa yìí ó jẹ́ ìrántí ọjọ́ kan wà á rí pé mò ń lo personal experience
1: yìí
0: ó jẹ́ ìrántí ọjọ́ kan nílé ibi tí mò ń gbé lákùrẹ́ bí mo ṣe dé láti ibiṣẹ́ ó rẹ̀ mí lọ́jọ́ yẹn mo kàn wọlé nìkan bí aago mẹ́sàn-án mo dẹ̀ sùn nígbà tí mo wá sùn mi tiẹ̀ wá mọ ibi tí mo wà mọ́ nígbà tí ilẹ̀ ó fi wá mọ́ àwọn nìbọ́ mi wá sọ pé sísá rẹ̀ mi lẹ́kún ẹ máa ń sùn gan o ẹ rántí ìgbà téèyàn kan wá kanlẹ̀kùn yín lálẹ́ àná tó lóun fẹ́ wọ yàrá òun mo ní yàrá òun bíbó ṣe bí èmi mò ń gbélé wọ́n ní ká mọ̀ pàrọ̀ mo sùn lọ́jọ́ náà ìyìn tẹ̀ pé ẹnìkankan kanlẹ̀kùn mi ibi tí ó ṣe ṣe pàtàkì tó kéèyàn máa fara nísinmi nìyẹn ká wá wò pé bóyá ọjọ́ náà bóyá mi ò tiẹ̀ sùn ó ṣe ṣe kí ẹni tó wá kanlẹ̀kùn mi náà kémi pẹ̀lú rẹ̀ kájọ ní kanta tó mọ̀ ẹni tí mo sanwó lé fún.
1: Ọ̀rọ̀ kó má jì kí a fọ̀rọ̀ ńlẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀ta òkú bá ti tó ìyẹn ló ní ṣe pẹ̀lú abala kókó ọ̀rọ̀ tòní mo fẹ́ afẹ́ ká mọ kẹ́ ẹ mọ bí kókó ọ̀rọ̀ tàfẹ́ gbé yẹ̀wò lónìí bó ti ṣiṣẹ́ pàtàkì sí fún ìgbà ìgbádùn àti ìṣọwọ́ lórí àwa ènìyàn mental health a máa mi lè wá tí àsìkò bá ti tó ní abala kókó ọ̀rọ̀ ṣùgbọ́n ní báyìí abala tí ó kàn ní abala ọ̀rọ̀ àgbàlẹ̀ ìtàkọ́ máa mú wá lórí ètò ẹja àlọ́bọmi ọgbọ́n mu látọ̀dọ̀ Kunle Adébáyọ̀.
2: Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ lọ́pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́.

0: Kọjá bó ti ní oúnjẹ ní abala ọ̀rọ̀ àgbà fún tòní léyìí tó ní ṣe pẹ̀lú tí a bá mọ̀ bí a ti ń tọrọ àforíjì lẹ́yìn àṣìṣe yòówù tá a bá ní ó ṣeéṣe kó dóòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́mí sí omi òtó tí à ń rí láwùjọ wa ẹ má bínú bó ṣe kéré tó ó ní ipa púpọ̀ láti jẹ́ kí àlàáfíà ò fẹsẹ̀ múlẹ̀ láàrin èèyàn méjì tàbí nínú ilé iṣẹ́ tàbí nínú ìdílé ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ àgbà tòní tá a gbọ́ yìí ẹ jẹ́ kí a fi sí ọkàn àyà wa ká má gbàgbé ní ìtẹ̀síwájú ètò láwùjọ nìkan ní glo 99.1 fm ẹ já máa lọ tààrà sí abala nínú ìtàn kí gan ní ìtàn tòní ìtàn tó fẹ́ràn wà létí lórí ẹ aminat adékunlé ti wà ń kalẹ̀
1: ku deja siko yi esi ka bo si abala ninu itan ti won ba so fun awon majesin ni adoyin odun si asiko yi pe owo naira ti figba kan won gogo ni orilede nigeria ni odun 2023 o sese ki won ma gbagbo bakan na ni opo eniyan loni le ma gba pe igba kan wa ni nigeria ti iyo je nkan to so won gan loni iyo ti di ohun to wopo ninu ile gbogbo eniyan sugbon ni odun to le ni 100 odun seyin iyo so won de bi pe egbegbewon eniyan ma n duro ni ila lati ra won si ma n ja fun bi a se ri nigbati epo ati owo nigeria so won ni odun 2023 itan yi so bi ogun agbaye keji se fa owon iyo ni nigeria isele na sele laarin odun 1940 si 1942 ni asiko ogun agbaye keji to bere ni odun 1939 to si pari ni odun 1945 saaju isejoba awon oyinbo amunisin iyo ki se fun sise ounje nikan awon eniyan tun ma lo bi owo lati ra oja ti won si tun ma lo owo eyo ileke ati awon ohun mi nigbati awon oyinbo alawo funfun goke odo tan won mu owo tuntun wa eyi lo fopin si lilo iyo gege bi karakata won tun bere si mu iyo wole lati ile europe eyi mu ki ope eniyan fi iyo ti won se ni nigeria sile ti sise iyo abele si bere si diku ni asiko ogun agbaye keji opo ile ise ni ile gẹẹsi bẹrẹ si se ohun ija ogun dipo awon ohun miran nitori naa adinku de ba iye iyo ti won fi ranse si orilede nigeria eyi mu ki iyo so won gan iye re si gbowo lori si awon ile ise oke okun bi united africa company uac ati bebe lo nikan lo n ta iyo ni opolopo egbegbewo eniyan si ma n kora jo si iwaju ile ise won lati ra won so pe ni osu kejo odun 1941 o tó ẹgbẹ̀rún márùn-ún ènìyàn tó lọ sí ilé-iṣẹ́ uac ní onitsha láti wá ra iyọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nǹkan máa ń ṣọ̀wọ́n nígbà ogun àwọn ohun kan tán sọ pé iyọ̀ jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣọ̀wọ́n jùlọ ní nàìjíríà ní àsìkò ogun àgbáyé kejì nítorí bí ó ṣe pàtàkì sí ìgbésí ayé àwọn èèyàn abala nínú ìtàn ò ní jù báyìí lọ aminat adékunlé lorúkọ mi ètò láwùjọ ń tẹ̀síwájú
2: láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.

0: tí ba nṣe abala ninu itan toni ko ni je kin mo wi pe igba kan Nigeria wa ti won fi ola jeyo to je wi pe eni ba lowo dani ni jeyo ṣugbọn laye ode oni Olorun ba ti ba wa so dero
1: o ti butter bread wa
0: toni kaluku lori ofe lati afodi yoloja ki Olorun ma je ki ru awon igba yen pada wa mo
1: amen
0: awon igba ti ba ti e ti da ye ngba na ṣugbọn mo imagine nkan ta won eyan lasiko na ti won
1: ti won la koja
0: ka na won ṣaanu e je ati waju bayi lori eto lawujo ni koni glue 99.1 fm awon ti a fe mu wa city won na ni abala ojo ojare oyin da won laogun molu ibo lo ti noja kini nkan ti o mu bo labo oja ki lo fe fi to wa leti oja wo lo na elo na nta odo awon wo gan lo ti noja e farabale ke gbo teyin na ba fe lo sinu oja ki lawon kan to se ke ba pade te ba de be te ba fi lo ra nkan ti o lo na loja ambo e ja lo gbo
2: ko ejumo e ka bo sabala oju oja fun toni ohun ta je no si wa ni kale yo si salaye lekun rere fu wa ohun ti won ta ati ye to se se ki aba te ba fi ra loju oja o ye ba wa kale Ọ̀rọ̀ náà lẹ ti gbẹ lẹ́nu ohun ìtajà wa méjèèjì oye tí wọ́n ń ta gàrí àti oye tó ṣe é ṣe kí a bá àti a bá fẹ́ rà lójú ọjà tí ẹ bá fẹ́ ka wá bá yín lọ́jà tàbí ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ètò yìí ẹlẹ́kan sí wa lórí oye tí wàá 49-06-9268 oye tí wàá 49-06-9268 ó ń dàmọ́lá ògùnmọ́lú ló ń dábọ̀ fún gbogbo ẹ̀fẹ̀ ètò láwùjọ ń tẹ̀síwájú.
3: e je ka jo so asoye po
4: ka wo jo wa o ma ba baje
5: lawujo ko gbodo baje

0: àwọn èèyàn ti bá wa dá sí ètò yìí lójú òpó Facebook Salam Salam wọn kí wa wọn ni a kú iṣẹ́ takuntakun engineer Akinbobola Akinbowale àwọn náà wọn kí wa Akinyele Blessing wọn kí wa kódà àwọn tẹni pé kí pé a kú ìrántí bàbá mi Tony ẹ ṣeun gbogbo yín tí ẹ ń wò wá lójú òpó Facebook àtẹyin tí ẹ ń fi ti yín gbọ wa ojú yóò ní fọ etí kò ní rẹ léde yín láṣẹ lọwọ elédùá àyà àmọsán síwájú báyìí.
1: ó dáa bala kókó ọrọ là ń lọ níbi tí a ti pẹ̀kẹ́ lu kókó ọrọ tòní kí ni kókó ọrọ tòní ó náà ló ní ṣe pẹ̀lú ìpèníjà ìlera àìróorun sùn léyìí tó àwọn olóyìnbó ń pè ní insomnia. Kí ni nǹkan tí ó ń parapọ̀ tó ń di eléyìí gan ǹjẹ́ kí ni ó máa ń dé bẹ́ẹ̀dá tí èèyàn ní òun ò róorun sùn kí láwọn nǹkan gan tó ń kóra jọ pọ̀ ta fi ń sọ pé èèyàn ń sùn tàbí èèyàn ti sùn kí láwọn nǹkan àyípadà tó yẹ kó ṣẹlẹ̀ láwọn nínú àgọ ara ǹjẹ́ kí gan ni pàtàkì oorun sísùn àwọn ẹ̀yà ara wo ni ó wà nínú ewu tí èèyàn ò bá sùn dáadáa àwọn nǹkan wọ̀nyí la máa gbìyànjú láti mọ̀ dáadáa nítorí mo sọ́lẹ̀ kan pé inú mi a máa dùn ní abala kókó ọ̀rọ̀ nítorí pé ó jẹ́ àkókò kan pàtàkì láti dáhùn tàbí wá ojútùú sí àwọn ìpèníjà eléyìí tún bá wa fínra ní ojú ibi ìtọ́jú ọmọdé lónìí a wò dáadáa kí ni ó ń ṣokùnfà àìróorun sùn báwo la ṣe lè wá ojútùú sí ǹjẹ́ ṣógun ayé ti ẹ̀ ni àwọn kan gbàgbé pé téèyàn bá ti róorun sá wọn ní lágbájá ó tamẹ̀dó ti ní ẹ ó máa rí ò ní fọ nǹkan kan ṣé ogun ayé ni ṣé àfọwọ́fà ni ṣó ní àwọn nǹkan tá à ń ṣe ṣó ní àṣà àti ìṣe wa tó ń ṣe àkóbá fún orin sísùn kí làwọn nǹkan tí ó parapọ̀ tó jẹ́ àìlera àìróorun sùn ohun tí a máa mẹnuba lónìí nìyẹn àlejò wa sì ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́ tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìlera fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń bójútó ìlera àwọn ènìyàn ẹ máa lórí ọ̀fẹ́ àti mọ̀ wọ́n ẹ̀ sì máa gbóhùn lẹ́nu wọn tí àsìkò bá ti tó ṣùgbọ́n ní báyìí ẹ jẹ́ kí a ṣáájú lọ tẹ́tí sí ìwòye àti àgbálò àgbábọ̀ olùjábọ̀ ìròyìn wa kí gan ni nǹkan tí nípa ìfọ̀rọ̀wérọ̀ tó ní pẹ̀lú èèyàn àwùjọ nípa àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò lórí ẹjẹ́ kọ́ farabalẹ̀ tẹ́tí sí àbọ̀ ìròyìn yìí tàbá ti padà dé a máa ṣe àfihàn àlejò wa a sì máa pẹ̀kẹ́ lu kókó ọ̀rọ̀ tòní ẹ kú kalẹ̀.
2: sísun ohun tó péye ṣe pàtàkì fún ìlera ara wa ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló ń dojúkọ ìṣòro láti rí àkókò tó tó fún ìsinmi nítorí iṣẹ́ kan tàbí ohun mìíràn onímọ̀ nípa ìlera kan sọ àwọn ohun tó lè fà á kí èèyàn má rí ohun tó péye sùn.
3: insomnia ni àìróorun sùn àìsàn kan ni ṣùgbọ́n àìsàn tí ò lọ títí ó ní tó jẹ́ pé ìwọ̀nba péréte tó bá fi múyàn ìnira ni ṣùgbọ́n ìṣe pé bóyá ó mìíràn pé bóyá nǹkan kan ti bàjẹ́ nínú ara èèyàn àwọn nǹkan kan ló fà á àìróorun sùn ó ní insomnia lára àwọn nǹkan tí máa ń fà á high blood pressure number one tí ìfúnpá èèyàn bá ga èèyàn ó ti rò pé mi ò róorun sùn èèyàn ò ní róorun sùn the more téèyàn bá fi róorun sùn sí tí ìfúnpá bá ti ga téèyàn bá ti róorun sùn ìfúnpá yóò mọ̀ ga sí ni ṣùgbọ́n the more tí èèyàn bá ti lo oògùn téèyàn bá ti treat ẹ̀ téèyàn bá ti ń sùn àpẹẹrẹ pé ìfúnpá yẹn ó ti ń lọlẹ̀ tí ọpọlọ bá ti rest tí a ti rest ìfúnpá ó mọ̀ lọlẹ̀ so tí ìfúnpá bá ti lọlẹ̀ èèyàn ò róorun sùn number two stress máa ń fà ó yẹ̀yàn ṣiṣẹ́ you get ara èèyàn stress ó máa ń fà á téèyàn fi róorun sùn ó yẹ pé tó bá ti rẹ èèyàn gan tó bá ti rẹ èèyàn yóò pé yóò kàn máa yí lọ yí bọ̀ at the end of the day téèyàn bá lọ ó yẹ̀yàn ń relax ara èèyàn ó wà lẹ̀ ìyẹn ó lọ number three anxiety ó yá níbìkan nísìnyí wàhálà sá wà wọn kàn balẹ̀ wọn pariwo lọ́tún wọn pariwo lọ́sì tàbí èèyàn jáyà yìí pé èèyàn panic pé bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kinní kan lè ṣe igbá kinní kan lè ṣàwé payà sá tó sàmúyàn tó ó lè fa àìróorun sùn sickness mi wà tó jẹ́ wípé èèyàn sá ní róorun sùn yàtọ̀ fún ìfúnpá o bóyá ara ń ro mí mo ní malaria mo ṣe gbá mo ṣàwo mo sá ní malaria gbogbo ara sá ń kan mí èèyàn ní róorun sùn yóò lajúlẹ̀ náà ni bóyá ní ìsìn tí mo fi sùn lẹ́ẹ̀lẹ́ bóyá gbàkúgbàkú lórí mi ì lè sùn dáadáa kò comfortable fún mi so mo sá yí lọ yíbọ̀ náà ni mi ì lè róorun sùn gbogbo tó lè fa àìróorun sùn òun nìyẹn téèyàn bá ti róorun sùn èèyàn lè wà ókè gbogbo system ara yóò dàrú ni.
2: onímọ̀ náà tún sọ àwọn ohun tí èèyàn lè ṣe tí èèyàn bá ń dojú kọ ìpèníjà àìróorun sùn.
3: irú tí èèyàn bá ní sickness kéèyàn tọ́jú ara èèyàn kéèyàn sùn ní position tí o le comfortable fun yan lataro dale ke yan si ma wa lawujo ibi ti eyan ti ma gbariwo gbugbugbugbugbu tabi panic tabi adugbo tokun o ti ni bale lati gbe so ke yan i for there ke yan jina sibe ke yan si ma se ifupa lore kore ke yan ma wo pe ifupa mi o ga ifupa mi ga je regulate ke gbugbu awon kan to le fa insomnia ni ti aisan ba ti fe mu yan ke yan treat te ma ti treat ti yan ba wa lala fi ate yan wa okay so eyan ni ri aisan airorun sun rara ato to ba ato la to te yan ba wa se gbe le to ba wa se kini ba je po sun wa oko eyan gbodo doctor lo
2: won gba awon eyan ni oju pe ki won ma fi akoko to ye sile fun isinmi ki won si ma sun ni akoko to ye won tun gba awon to ba ni isoro airi orun sun ni oju pe ki won lo si ile iwosan lati lo se ayewo ara won Aminat Adekunle lo nja bo iroyin fun Glo FM
4: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́. Ohun tó kàn àti kókó ọ̀rọ̀ pẹ̀lú àwọn lámẹ̀tọ́.

0: ìtọ́jú àwọn aláàrẹ àtàwọn tó ní ìpèníjà ìlera. Mo pe láwọn àsìkò kan ẹ ti ṣe alábàápàdé àwọn ènìyàn tí ó wá bá yín nílé ìwòsàn yín pé nǹkan báyìí o, mi ò róorun sùn, nǹkan bákan àti kòkó bàbá àṣà sùn. Nínú àwọn ìrírí yín, ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn aláàrẹ àtàwọn tó ní ìpèníjà àìróorun sùn, kí ni àwọn nǹkan tí ẹ máa ń sọ fún wọn tó ń ṣiṣẹ́ fún àwọn tó nírúfẹ́ ìpèníjà bẹ́ẹ̀ tó ń gbọ́ wa tí wọn ò róorun sùn? Kí làwọn nǹkan tí ẹ rò wípé tàbí tí ẹ ti sọ fún àwọn tó ní ìpèníjà ìlera tí wọ́n ṣe tí ó sì jẹ́ kí àǹfààní dé bá wọn àti máa róorun sùn déédéé?
1: Tí a bá rí èèyàn tó jẹ́ wípé àìróorun sùn kò tíì fa wàhálà sí wọn lára, advice la máa ń fún yàn. A dẹ̀ kọ́ ní ẹ̀kọ́ bí ara ṣe ń ṣiṣẹ́, because ẹni tí ó tó róorun sùn tí ò tẹ rántí nǹkan tó lọ ṣe meeting mọ́, tí ó ní accident, tí wọ́n máa rò pé ayé ni, tẹ́ pé òun ò sùn ni, o kò ní sọ fún àwọn èèyàn pé òun kàn sáré díjú díẹ̀ gbẹ̀rẹ̀ ẹ̀mọye èèyàn ọ̀hún mu ọtí alcohol.
0: Ọtí náà ti ń ṣàkóbá fún wọn.
1: Ọtí ń ṣàkóbá, ọtí lè mú ẹ kó sùn ṣùgbọ́n kì í ṣe oorun gidi. So kì í ṣe ohun tó orin tó orun tó ṣe kí tó bá sì jẹ́ stage yẹn ló wà tí ò tí ì lọ́wọ́ nú ọwọ́ complications nínú, tó ò tí ì ní high blood pressure, diabetes, heart disease, tó ti ń depression, ìyẹn sì ṣe ṣe o, because ìyẹn sì ṣe kí ọba ẹ wà máa sùn déédéé ni báyìí ni báyìí lára ṣe ń ṣe máa sùn. Gbogbo èyí tó ń lé kiri náà, ó fẹ́ kó dá fún ẹni bọ̀ tó máa dá fún ẹ jù bẹ́ẹ̀ lọ tí tó bá ń sùn. Ẹlòmíì obìnrin, ẹlòmíì rò pé oorun is a waste of time, kì í ṣe waste of time rárá. I need it's like ẹ kó ra mọ́tò tuntun or mọ́tò tó dáa, kò ní ẹlòmíì máa ń behave bẹ́ẹ̀ tí mọ́tò yẹn ò bá dákẹ́ kò tẹ́ mo ti ọmọ tèmi ti ṣẹlẹ̀ tó yẹ pé ó ní mọ́tò mo move mo ló bá pè mí, mo ní bóló wà ó lóun wájú school báyìí, mo rò kè ṣá máa lọ sí school máa wá wò gbà mo débẹ̀ kò sí epo bẹ́ẹ̀ ni kò fi po sí, ó rò gbogbo àwọn máa lọ lásán ni ó ti dúró. Ṣé ṣe ń sìn bí a ṣe máa ń ṣe ara wa nìyẹn, à ń mọ̀ wípé ara yìí machine ó dẹ̀ ń break down, ó need maintenance. Tó bá kàn ń lò lọ bẹ́yẹn á fún ẹ ní wàhálà, most of our wàhálà ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Wípé o need oorun láti compensate, àti pé o torí pé o sùn dáadáa ìyẹn ò míì pé nǹkankan máa sọnù, o ti maintain mọ́tò yẹn ni, o máa tún last fún ẹ, o máa tún ṣe dáadáa fún ẹ. But tó bá rò pé waste of time ni mo lè lọ jẹ at least àná 4 hours mo ṣe 3 hours mo ṣe wàá máa ṣe o wá dọjọ́ kan wá dọjọ́ kan.
0: Ohun tí ẹ̀ ń sọ ni pé tí oorun ò báyìí tí yọrí sí àwọn àìlera
2: ni
1: àìlera, so tó bá ti wá yọrí sí àìlera, àìlera yẹn lẹ máa gbọ́ o, oorun ò ràn mọ́ o, lè sọ pé o ní diabetes àwọn ní òkè tètè tó bá ń sùn tó ń sùn dáadáa yóò lọ kò lọ.
2: Sir, ṣùgbọ́n àwọn kan ṣe calculation pé bí wọ́n bá ń sùn bóyá wákàtí mẹ́jọ sí méje sí mẹ́jọ ní àárín ojúmọ́ kan, ó ní iye ọdún tí wọ́n fi ń ṣòfò fún alára
1: wọn. Òun náà ni wọ́n ní, because bọ́n ṣe sọ ni wọ́n ní 1/3 life wa, 1/3 ta ni la fi ń sùn, 1/3. But tó bá rí wípé ẹlòmíì lè lo mọ́tò kan fún 50 years, kí ló fà ó ń maintain ẹni, a máa ní mọ́tò yẹn ó last fún mi because ó maintain ẹ, tó bá ti ṣe ó ti lọ sáré ó máa náwó sí ju ẹni tó yẹ pé tí ò bá break down ṣe bí epo díẹ̀ ṣe wà ló ṣe ẹnjìn náà yẹn ṣì tó jẹ́ ká máa lọ. So gbogbo eré tó ń sá yẹn tó ò sùn dáadáa, life tó máa ní kò ní wà qualitative. Ó ò sùn, òun sùn 4 hours inú ẹ̀ ń dùn, kò ní wà qualitative. A máa ń ṣe ní secondary school, àákò ẹsẹ̀ bomi, a máa jẹ́ obì, a fe kawe a fe kawe gidi pe a ma to ba ti ji ni I mean o ko orun die wa sun iyan ni ko pastor da
2: hmm
1: eni to n lo to n sun normally to ran kawe die

gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹja jọ ṣe.

0: We are not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station, your voice.
1: What's the time?
2: 99.1.
1: And the name?
2: Glow. Shine your light.
3: Ọlọ́run testimony ìwọ gangan lẹ̀rí kan.
4: Bẹ́ẹ̀ ni ó, Ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ wá pàdé bàbá voice of testimony ní Glow 99.1 FM. Láti táyé ọmọ ènìyàn ṣe lórí ètò tá a pè ní. Bí Bíbélì wí. Ó yá o, ẹni àmì òróró Ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín.
5: Prophet and servant Aburumoku Stephen.
4: Ojo Adeyemi. Lórí ètò tá a pè ní. Kí ni Bíbélì wí.
6: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
4: Ewa gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
5: ọ̀rọ̀ ìwòsàn
4: ọ̀rọ̀ ìmúniláradá
5: tẹ́tí sí ètò yìí
4: ìkànnì Glow 99.1 FM
5: ọjọ́jọ́ Tuesday
4: ọba prophet Aburumoku Stephen
5: voice of testimony
4: ó dúró de ọ́
5: your voice of testimony kalẹ̀ sí
4: ọlọ́kọ́ opposite prime mosque water
5: ilẹ̀sà ọ̀wọ̀ expressway
4: jẹ̀mídẹ̀rẹ̀ area
5: ìrìn akari one oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́.

0: ohun ojúrílẹ̀tọ̀ amúlùdún agbófinkọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ní Glow 99.1 FM lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlúmọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlá lójú la tọ́kùn ètò yìí o, ẹ̀jẹ̀ a jọ máa gbọ́.
1: Ìrírí lágbá, ohun ojú rí, ojú ò bá rí o, ẹnu ò ní lè sọ.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chuchi K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Odò ìfẹ́ kún màlúù ẹ̀ bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chuchi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chuchi K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: ẹ ṣeun ẹ kaasun o
1: orúkọ mi ni ẹjìnà ọmọ láti ṣọka
0: à ń gbọ yín o
1: pẹlú nǹkan tí òfin ọbí ṣe yẹn ó dáa kò sí nǹkan tó burú ju ní kòtò tó gbọ yẹn àwọn alákòókò ojú wo bẹẹ gbogbo pátá náà ìkan ni wọn ìbí tábà ìdìbò náà ẹnìkan náà nọ náà ẹsẹ pàwọ orí ni wọn tó àwọn afá wa lakọ ń wò bẹẹ bọ sí náà àràrà ni wọn wò bẹẹ fún wọn tó nǹkan tó kọjú pé ṣé ìdí ìṣẹ máa fi dénà èèyàn náà ni bójú torí gbogbo ìdílé tuntun gbéná náà bójú tó dáná ni bọ sí bójú náà náà ni àwọn ọmọ yíyá afẹ náà ni pé fún wọlé déédé náà ni bọ sí nǹkan tó sọ fẹ ni pé àwọn ọmọ nàìjíríà ẹka àbúkà ń lọ àwọn àbúkù
0: ẹṣun gani fún ìdásí tọ̀dọ̀ tí 005-551-1110 tàbí 070-6677-1822 lẹ́ẹ̀kan sí 005-551-1110 hello ẹ ti wà mí o ẹṣun ẹ kàsán
2: hello
0: à ń gbọ́ yín o ẹ ti wọlé o ore ode abeba lanfani gbiyanju e ki ebe pada oju opo ohun lo nko lura won 0055511110 tabi 0706677122 elo e ti wa nbe o
2: ele adia oke
0: elo
2: ki e tojo
0: esun
2: ni ra ka fa ni po ilo pada wole pada lata ide opese
0: ni papapa
2: ke ri boya ibo 2023 ta di lo iwo to gbe to ni 2023 o se se ni pe to le ni 2027 ta fe di se bi o si po resin le tun won wa ju se bayi because o ti li pe ro gba ninu ara ti e pe ko ni pe boyo o ni ami dani loju pe o le wole pe o le won presidential election ina lo je ko lo fi become mo ebe fi makide to ba je mi ni o ina atenikan a le mo du ori olori ki wa fi ori ti temi sile ki wa lo mo du ori olori o ni gbagbo ni omo ninu ti ara re gangan ko je ko mo ni ja ko ni gbagbo ninu ara re mo tun so tele tele pe pika bi o ye aye de ru lese lu la sona se ni ke ta
0: o de se won ati ri munu oro yin
3: elo e ko eto je to an jo lo ku pada omo yo ba ni se yi makinde o ki yo ba sati leyin fun o mo yo ba ni omo yo ba kata o ka se ka sati leyin fun o
0: seun e seun fun idase todo tin a ni ke wa polowo fun awon oloselu bi ba fe polo fun won egbe ipolowo egbe wa e seun gan ni ti e ba wa pe wole 0055511110 tabi 0706677122 elo e ti wole o e ti wa nbe o oda e ba lanfani gbiyanju e ki e pe pada lori igbese ti Peter Obi gbe yi kile tiri si ka oboya le gba ipe kan si ki a tun mo dagbere lori eto fun titosun tuni elo e ti wa nbe o
2: elo e ko le o
0: e seun e kuro le
2: apoto
0: e seun lu alun to
2: oruko temi ni kaulu lati ilu ore
0: an gbo yin
2: seri igbese ti Peter Obi gbe igbese ti tí kò da rárá ni tó tọrọ ṣèyí mákindé ọmọ wa ni bàbá sì ni kò ṣe náà kò tí ì sí nǹkan tó burú mbẹ àmọ àwọn olóṣèlú wọnyí ni ara wọn náà ni wọn jà fún eléyìí tí àwa kà mọ ni pé ẹni tí ó ṣe tí ó da ní 2027 kọlọmbà gbé sílẹ ẹ kó ètò
0: rẹ o. ẹ ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ tí yín ẹ̀lò
2: hello ẹ kọsán.
0: ẹ ṣeun ẹ kàsán.
2: sẹ́rí ìgbésẹ̀ tí Peter Obi gbé yẹn.
0: orúkọ yín àti ibi tẹ ti ń pè.
2: David ni látàkùrẹ́. Ó fi hàn pé ọmọlúàbí ni. Ṣé tí a bá ń ṣe pátì mìíràn ṣé a ò lè bára wa ṣe? Kò sọ pé òun ò gbé àpótí bẹ́ẹ̀ tó lọ bẹ̀ láti fi ìfẹ́ hàn. Bẹ́ẹ̀ náà ni wọ́n náà tó èèyàn náà náà tó lè lọ sọ́dọ̀ pátì náà ni kí wọ́n lè wá àwa tá à ń nígbà lẹ́yìn tá à ń pariwo ìyà lẹ́yìn ìwọ̀n ìyàwó la bára wa jà. Àwọn olóṣèlú yìí ibì kan lọ́jọ́ wa. Tó ṣe lọ yẹn ó ṣù pé ókè níbi bó ṣe lọ bẹ̀ báyìí ṣó lè sọ pé ṣó lè ṣe nǹkan tí arákùnrin tó wà lọ ṣe yẹn ṣe pé tẹ bá rí pàtì mìíràn ẹ máa pa wọn ilé kan ti mú báyìí.
0: Tó
2: nǹkan tí Peter Obi ṣe yẹn nǹkan gidi ni kò sọ pé òun ò gbà kò tí mọ́ bẹ̀ tó ṣù pé anybody tó bá ti dúró ìkan ni wọ́n.
0: Ó dà ìṣèwọ̀n àti rímúnà ọ̀rọ̀ yín ẹ̀lò last caller lórí ètò yìí. Ọ̀dà ọjọ́ bẹ́ẹ̀ ni pé òun fẹ́ lò ẹ ṣeun gan ni tí ẹ bá wa kópa lori eto oju abe fun titun ni o ye ki a se ma gbe ipe sugbon akoko ti ko wa ni papamora e se gan ni te dara po mo mi lori eto oju abe fun titun ni titi di ojo mejo te o tun mo pade lori akotun eto ohun ki mo dagbere bayi loruko loto eto yi comfort omo la fe loruko lowo button mi ore dola olorun da ati loruko oluwa ni fe mi adesiku ati loruko imi omo yin ololufe yin ayoyin ore yin blessing aroke lo kin pe ojo mejo lo da lori akotun eto ohun to banu kohun ti fe ba mi so leyin eto number mi re 0702509282 lekan si 0702509282 o dabo to di jomejo

mo kí yín ẹ kúrò lẹ́ ẹ kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ló ń dé sí ti ìgbọ̀nyín láti ìkànnì Glo 99.1 FM Ìjàpò Estate Àkúrẹ́. Blessing Arúkè lorúkọ mi. Ṣáájú ìròyìn ọ̀hún, ẹ̀gbọ́ kókó tó sòdo sínú rẹ̀. Ayédè àti wá ṣe ìrànwọ́ owó fáwọn tí wọn ò rọwọ́ rí. Àjọ Àmọ̀tẹ́kùn àti àjọ tí ń gbógun ti Ògùn olóró nípínlẹ̀ Ọ̀yọ́ gbígbésẹ̀ ìfòpin sí ìwà kòtọ́. Oníròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Canada gbé ìgbésẹ̀ ṣe àfikún sáwọn ọjà tí wọ́n kó wọlé láti ilẹ̀ Amẹ́ríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà láìpẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀. Ẹ̀kábọ̀ padà ìròyìn ọ̀hún rèé lẹ́kúnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédè àti wa ti yọ̀ǹda $2.18 million fún ṣíṣe ìrànwọ́ fáwọn opó tí wọn ò rọwọ́ rí nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti lè mú àdínkù dé bá ìnira tí wọ́n kojú. Ìjọba ìbílẹ̀ mẹ́ta ni ìrànlọ́wọ́ náà kọ́gun sí lábẹ́ ìgbìmọ̀ ódà tiwa. Ayédè àtiwa ló sọ di mímọ̀ lónìí ní bí ó ti ń ṣe ìfilọ́lẹ̀ ètò ìrànwọ́ náà ní ààfin Olúbàkà ti ìlú Ọkà Àkókò ìyún ọba Yusuf Adéburi lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ìjọba ìbílẹ̀ Àkókò. Gómìnà náà tún ti kọmíṣánná fọ̀rọ̀ àwọn obìnrin Bọ̀dé Ọ̀sánmáyé Yodimọ̀ pé ìdásí náà ló wáyé lójúnà àti lè ṣe ìrànwọ́ fún àwọn opó tí ó nira fún láti tọ́jú mọ̀lẹ́bí wọn lẹ́yìn ìpapòdà ọkọ wọn. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti ṣe àlékún sówó iṣẹ́ àkànṣe gbòógì léyìí tó kọ̀gùn sí ojú pópó náà tí àkànṣe iṣẹ́ gbòógì ti ń lọ lọ́wọ́. Kọmíṣánná fẹ́tò ìṣúná Ọláolú Akíndòlérè ló sọ di mímọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó wà níkakun ọ̀rọ̀ náà níbi ó ti ṣe àlàyé pé owó náà ni wọ́n ṣe àfikún lé lórí látàrí ìfarajì tíjọba ìpínlẹ̀ Ondo ní ojoojúmọ́ pé bí wọ́n bá ṣe àfikún sí owó náà iṣẹ́ àkànṣe ti ń lọ lọ́wọ́ ni yóò di ẹtì. Lẹ́yìn wákàtí 24 tí ìdìbò gómìnà wáyé nípínlẹ̀

0: sun lọwọ ni.
1: Are you sleeping?
0: Sun jáde ni.
1: Are you going out?
0: Mi bọ lọ wa.
1: Where are you?
0: Sun dáná ni.
1: Are you cooking?
0: Ohun tó bá ṣe.
1: Where are you at?
0: Sẹ́yìn lúmọ̀ tó lọ wa.
1: Sika.
0: Sáré yá mi ní ìṣẹ́jú díẹ̀.
1: Will you be with me?
0: Àjọ fẹ́ gbàdúrà.
1: We want to pray together.
0: Ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀.
1: Something is going on.
0: Ní àkókò yìí.
1: This means.
0: Sori Ọlọ́run bọ́sọ̀ ẹ̀ bàbá
1: Ọlọ́run. Bàbá Ọlọ́run yìí.
0: Ọlọ́run mi sí yín.
1: Help me to you.
0: Àdẹ̀rán mi sí ọ.
1: I say to you.
0: Ta ló ń gbá mi ọ.
1: Who is sharing now?
0: Iṣẹ́ tó dàrú.
1: That's the one that's
0: trouble. Ohun tó dàrú lára rẹ.
1: That's some of your life.
0: Ọfà tí ń bẹ lára rẹ.
1: That's your life.
0: Tí o jẹ́ kí ìrànlọ́wọ́ jáde.
1: Let me see
0: you. Apá ní ọ̀ṣẹ́. Ní orúkọ Olúwa. Ọfà yẹn jábọ̀. Oh my God. Ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó máa ṣẹlẹ̀ ní alẹ́
1: yìí
0: lára ìyá tí ń bẹ nínú ìdúlá
1: ìṣàn.
0: Ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó máa ṣẹlẹ̀ sí ẹnìkan
1: báyìí
0: tí a ti gbé gbèǹdékelé
1: lórúkọ
0: Olúwa ọ̀fà ìjákulẹ̀ lára rẹ̀ tí ó jẹ́ kí àwọn ènìyàn náà lọ́wọ́
1: lọ́wọ́

0: station yi asejade fún ẹni tó ń gbọ́ mi agbára tí ó di ọ sínú ìgbè agbára tó mú ọ sínú ìgbè ó fa ìgbèkùn lára rẹ má jẹ̀mú àmúbọ́ lọ́dọọdún má jẹ̀mú tí ò jẹ́ kí àwọn ènìyàn ràn lọ́wọ́ ó fa tí ń bẹ lára rẹ tí ò jẹ́ kí wọ́n ṣàánú lórúkọ olúwa ó fa yẹn jábọ́ mọ pa ní àṣẹ èmi wòlí mọlọlọ sámẹlì àṣẹ jáde látòrí rédíò sẹsọn yìí ó fa ìjákulẹ̀ tí ò jẹ́ kí àwọn ènìyàn ṣàánú rẹ ní orúkọ olúwa ó fa yẹn jábọ́ ọfà yẹn jábọ́ báyìí ni olúwa wí o láti òní lọ má jẹ̀mú yẹn ti mú kí ìkorò wà lára rẹ ta ló ń gbọ́ mi ní àkókò
1: yìí
0: má jẹ̀mú yẹn lànà dànù nǹkan kan máa ṣẹlẹ̀ fún ẹni tó ń gbọ́ mi
1: yìí
0: nítorí pé a máa rí èsì ayọ̀
1: directly
0: ní àkókò yìí olúwa ló sọ bẹ́ẹ̀ ohun tó jáde látẹnu mi ni pé lórúkọ olúwa ìgbédìde rẹ dé ogun atunidalara rẹ.
1: that battle of a very very rubbish.
0: ogun atunidalara rẹ.
1: that battle that I bring your life.
0: tó ń jẹ ọlẹ́jẹ̀.
1: that is fighting
0: you. tó tún bá ọ fira.
1: that is fighting you.
0: ẹni gbọ́ mi tó ṣàmì.
1: somebody has been to
0: your family. ní orúkọ olúwa. ogun yẹn wọlẹ̀. ogun yẹn wọlẹ̀. ogun yẹn wọlẹ̀. mo pa á ní àṣẹ. mo pa á ní àṣẹ. àyà yóò pa àwọn àjòjẹ̀ mi. wọ́n sì

0: Ọlọ́run Bàbá Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayọ̀ ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ CAC òkè Olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́. Òun la ṣe ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀ Hour of Mercy and Deliverance. Aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ni 8 AM to 12 noon. Kí ni ìṣòro tí ń bá ọ fínra? Ìwọ náà máa bọ̀ kí àánú ó tu ọ sílẹ̀ o. Wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ sí méjìlá ọ̀sán nínú ìjọ Christ Apostolic Church CAC òkè Olúwa kò gbàgbé mi tó wà lẹ́gbẹ̀ẹ́ Funky Mass Filling Station Ayéyẹmí Street ìsọlọ nílùú Àkúrẹ́. Ní kété lẹ́yìn ìpàdé àdúrà ni bàbá ń láǹfààní láti rí gbogbo èèyàn fún ìgbaniníyànjú. Ẹ sì láǹfààní láti bá wa jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi nínú ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday School laago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan laago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ìránṣẹ́ Ọlọ́run Alájẹ Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayọ̀ JP ni Ọlọ́run ń lò fún ìtọ́ni àti àdúrà. Ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729. Máa bọ̀ ó Jésù bá ọ pàdé.
1: Máa bọ̀ Jésù bá ọ pàdé. Ẹ kalẹ̀ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa. Bàbá wa nínú Olúwa tọ́lọ́run lò lọ́wọ́ lọ́wọ́ nínú ìjọ náà wọ́n ti wà ní orí atẹ́gùn. Ìyẹn CAC Olúwa kò gbàgbé mi tó wà lẹ́yìn Funky Mass Filling Station. Ẹ kalẹ̀ bàbá, ẹ darúkọ.
2: Ẹ kalẹ̀ o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo, mo dẹ̀ kí gbogbo ọmọ ìlú Àkúrẹ́. Mo kí gbogbo àwọn olùjọ́sìn papọ̀ mọ́ ìjọ Christ Apostolic Church. Òkè Olúwa kò gbàgbé mi. Èyí tó wà ní Ayéyẹmí Street, Ìsọlọ, Lákúrẹ́. Mo kí wa pé a kú àsìkò yìí. Èní ni ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án. Tó bá rí àmì tó lágbára ṣe, ayé yín máa kúrò lójú kan. Iṣẹ́ yín máa kúrò lójú kan. Ayé ọmọ yín máa kúrò lójú kan. Tó bá ní agbára tó ní ẹ máa wà lójú kan, agbára yẹn máa gbiná sọnù. Mọ̀mọ́ kan gbọ́ mi báyìí. Agbára tó lò ní jẹun ọmọ tó ń tẹ̀lé ọ, agbára yẹn gbiná sọnù. Tó bá rí ọwọ́ ilé tó ń tẹ̀lé ọmọ rẹ tó lò ní lọ́jọ́ ayọ̀ ọmọ, ọwọ́ náà ó yà kó nyàrọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbọ́ mi lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bí oṣù iṣẹ́ àti wo oṣù bàbàbà àti ń lọ́nu oṣù yẹn díẹ̀ díẹ̀, ibi ò ní bà sílé yín. Ikú ọmọ ò ní bà sílé yín. Ikú ọkọ ò ní bà sílé yín. Ikú aya ò ní bà sílé yín. Ohun tí ọ̀run ní kí n tún sọ fún ọ ni wípé bó oṣù ṣe ń lọ bójú ọ̀tá pọ́n bí iná bó ń ràn bí òrùn, lórúkọ Jésù wọn ní rọ́wọ́ mú lórí yín. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Ẹja pàdé láàárọ̀ ọ̀la o, gbogbo ènìyàn nínú ìjọ Christ Apostolic Church. Òkè Olúwa kò gbàgbé mi tó wà ní Ayéyẹmí Street, Ìsọlọ, Lákúrẹ́, lẹ́yìn ilé-epo Funky Mass Filling Station. Àdúrà ọ̀la máa lágbára times two ní lọ́la yẹn sà. A máa ṣe láàárọ̀, a tún máa ṣe ní ìrọ̀lẹ́. Ṣùgbọ́n àárọ̀ ọ̀la yẹn gbogbo èèyàn tó bá ń bọ̀, ó gbúdọ̀ gbé bọ́tù wọ́tà dání tó bá ti ń bọ̀. Omi iye ni ṣàgbé wá láàárọ̀ ọ̀la. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ ń wá ọmọ, gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa fún ojú rere àbí àánú, ẹ máa bọ̀ láàárọ̀ ọ̀la. Mi ò mọ ohun tó ń là kọjá. Máa bọ̀ nù jọ Christ Apostolic Church. Òkè Olúwa kò gbàgbé mi ní ẹ̀yìn ilé-epo Funky Mass Filling Station, Ayéyẹmí Street, Ìsọlọ, Lákúrẹ́. Aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ àdúrà yẹn lọ́la o, torí pé ọ̀la yẹn máa ní agbára. Gbogbo ìdè máa já. Ọlọ́run tó ń ṣiṣẹ́ rẹ̀ ó máa jọba lọ́la o. So Ọlọ́run fúnra ẹ̀ ló ẹnu rẹ̀ ló máa fi béèrè. Kò sí májíìkì níbẹ̀. Ohun tó bá dẹ̀ béèrè ó máa wá sí ìmúṣẹ. Nínú àdúrà tọ́la, Ọlọ́run máa lajú afọ́jú. Ọlọ́run máa jí òkú dìde. Ọlọ́run máa mú arọ lára dá. Ọlọ́run máa sọ àgọ́dọ́ lọ́mọ. Ìwọ tó ti dìú fún ìgbéyàwó máa bọ̀ láàárọ̀ ọ̀la. Ọ̀rọ̀ rẹ̀ ò ń ṣojú lásán o. Onídìí àdúrà pẹ̀lú solution. Kí ni solution? Òun náà ni àwẹ̀, òun náà ni ìṣọ́ru, òun náà ni pé kó fẹ́nu rẹ̀ gbàdúà. Jẹ́ ká pàdé láàárọ̀ ọ̀la. Tó bá ń bọ̀ máa pe nọ́mbà yìí. Òun náà ni 08060352729. WhatsApp line nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń fẹ́ láti pé ká tọ yín sọ̀nà láàárọ̀ ọ̀la, ẹ pe nọ́mbà yẹn 08060352729. A sì máa gba ìpè náà lálẹ́ lórí nọ́mbà yẹn. Mo fẹ́ gbàdúrà fún àwọn bíi 100 péré wọ aago mẹ́wàá tí má ti kúrò ní gbọ̀ngàn yìí. ma be si gbe ko lata go mejo to ba nbi si ma pe to ba nbi si ma pe momo un sukun lori omo re ayo re ti de ogu omo yen ti be si faran bo se ngbo mi se eto aye omo yen ti be si yi pada e ma bo e ori anu gba
1: amen
2: yesu oluwa wa
1: amen e ja ka ja sare wo text message arabirin yi oni ton ba ti ni ko wa gba nkan rere boya bi contract o le ati to bi e merin bayi on ton ba ti jade si ta ko ma lo un a foju ko wa lantakun
2: oruwa ni yen ni jadua eni to ba nfoju ko wa lantakun agbara kan lo duro soju ona de agbara ile baba le fa agbara ile iya le fa agbara juri lo le fa awon no pe ni gbendeke
1: oh my god
2: you go nowhere ami no ndi eni ba da ti ni ami ye sira bo kowo jo ko ni mo to fi se bo sowo ko ni rojo ko ni rere a kan wa loju kan na mi oru awon yen ni won gbudo ni ba pade pelu olorun ati woli re mo ti ran to foju ko ti mo ti gbadura fun ti o foju ko mo ki soro enu o so make sure pe oru eni to test message si ko ni ba pade pelu olorun ati woli a de ri tu sile lowo ogun gbedeke jesu oluwa wa
1: amen amen o eja de oke lona ka tu mu ka tu tesi waju
0: Ọlọ́run Baba Prophet Pastor Akosile Ife Dayo nṣe bẹbẹ. Nínú ìjọ CAC Òkè Olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́. Òun la ṣe ń pe gbogbo ènìyàn. Sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀. Tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀. Hour of Mercy and Deliverance. Aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ni 8 AM to 12 noon. Kí ni ìṣòro tí ń bá ọ fínra? Ìwọ náà máa bọ̀ kí àánú ó tu ọ sílẹ̀ o. Wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday. Aago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Nínú ìjọ Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi. Tó wà lẹ́gbẹ̀ẹ́ Funky Mass Filling Station, Ayéjẹmí Street. Ìsọlọ nílùú Àkúrẹ́ ní kété lẹ́yìn ìpàdé àdúrà ni bàbá ń láǹfààní láti rí gbogbo èèyàn fún ìgbaniníyànjú. Ẹ sì láǹfààní láti bá wa jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi. Nínú ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday School laago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan laago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ìránṣẹ́ Ọlọ́run Alájẹ Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ife Dayo JP ni Ọlọ́run ń lò fún ìtọ́ni àti àdúrà. Ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729. Máa bọ̀ ó Jésù bá ọ pàdé. Iṣẹ́ gbogbo ènìyàn jẹ́ kájọ gbé Olúwa ga. Ká sì tún gba ìyádùn àti ìbùkún lọ́wọ́ Jésù. Nínú àjọ̀dún ìbí akọrin ti ìjọ CAC Òkè Olúwa kò gbàgbé mi. Psalm 24:7a làkórí ẹ̀. Ẹ gbé orí yín sókè ẹ̀yẹ ẹnu ọ̀nà. Ká sì gbé yín sókè ẹ̀yẹ ilẹ̀kùn ayérayé. Bí ọba ògo kí ó wọ ilé wá. Bí ètò àjọ̀dún ọ̀hún ṣe máa lórí. Ọjọ́ Wednesday ọjọ́ kẹsàn-án àti Thursday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án. Ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́. Ó bá di Friday ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án. Ọjọ́ yẹn ọjọ́ ìyìn ni. Wednesday látàgò kan ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án. Nìsìn ìdúpẹ́ àjọ̀dún ẹgbẹ́ akọrin máa wáyé. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi. Beside Funky Mass Filling Station. Ìsọlọ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ẹ̀mí ló máa wà ń bẹ̀. Ilé ni Evangelist Olúwatóyìn ọmọ ọba ògo. Minister Keziah Praise. Evangelist Olúfúnmi Ògo Ìràwọ̀. Olájùmọ̀kẹ́ Praise. SBB Evangelist Esther Ogbolabi. Pastor Kọ́lá Wọlé Joseph. Lóní sọ̀jí tọ́lọ́run máa lò. Ìránṣẹ́ Olúwa láàyè. Prophet Akọ́ṣílẹ̀ Ife Dayo JP. Àwọn ni Prophet in Charge. Àwọn sì lólùgbàlejò. Fún ìtọ́ni ìbéèrè tàbí àlàyé, ẹ máa pè wọ́n sórí 08060352729. Gbọ̀ngàn aṣọ nínú àjọ̀dún akọrin ọdún yìí. Ìwọ náà máa ṣàlàyé wá.
1: Gbọ̀ngàn aṣọ nínú àjọ̀dún ọdún yìí.
2: Àjọ̀dún ọdún yìí máa lágbára gidi.
1: Bẹ́ẹ̀ni.
2: Torí pé ẹni ti sunkún rí. Adalayo. Bẹ́ẹ̀ ládẹ̀ rí.
1: Ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run, ìránṣẹ́bìnrin yìí ní tó ń bá wá lọ ní ọ̀la, ǹjẹ́ òun lè rí àánú gbà? Ó ní gbèsè pọ̀ fún òun.
2: Ó máa rí àánú gbà. Obìnrin onígbèsè yẹn tán Jésù wá.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ rí pé nígbà tó rí Jésù, ó san gbogbo gbèsè rẹ̀. Àbí?
1: Bẹ́ẹ̀ni.
2: So tó náà bá lè wọ aṣọ gbèsè máa ya Ọlọ́run rẹ̀. Àwọn kan wà tétí wọ́n máa ń wúwo fún àti ṣe ìfẹ́ Ọlọ́run. Wọ́n gbà pé òwò yẹn ni kán ṣáà máa ṣe ṣá. Tọ́lọ́run ò bá ti sí nínú ọjà tó ń tà.
1: Bẹ́ẹ̀ni.
2: Gbèsè ló máa jẹ kúrò ńbẹ̀. O ní ẹ̀fà láyọ̀ lórí iṣẹ́ yẹn. Ohun tó lè jẹ́ kó láyọ̀ lórí iṣẹ́ tó ń ṣe ni pé kó gba Jésù láàyè nínú iṣẹ́ rẹ.
1: Bẹ́ẹ̀ni.
2: Kó fàyè tọ́lọ́run lẹ̀. O lè máa lu ayé Ọlọ́run pẹ̀ mọ́ ti ké sáárì. ohun ti esu oto ni tolohun oto ni o le ma lo ojo isimi fun ojo oja ko je pe oru ola weze ti gbogbo eyan ma kun church fun adua iwo ma ragabo ise re wa lo ntaja awon to ngba lowo re de duro ti o aso gbese lara eniyan leni orun ma faya to na oru awon eyan gbodo pade olohun laaro la ninu ijo Christ Apostolic Church oke oluwa ko gbagbe mi to wa leyin lepo fuki ni ayemi street ni solo ni akure south yo da fu gbogbo yin
1: amen e je ka wo oro olorun
2: ni suki oko jesu
3: amen
2: a lo nu ore olaba wa soro oro ta fe gbo yo se wa lanfani jesu oluwa wa
3: amen
2: ki lo oluwa ni kin so fun ani pe gbogbo eni gbogbo eniyan to ba ti kuro nu christi o da bi eka to kuro lara igi o ma gbe sonu ni o na la so ipe ko sen to le da se
1: beni
2: woli gan o le se tolohun o ba fun ni kokoro ati se to ba se oju re le fo si ari woli to tuyan le to wonu idi
1: beni
2: ari woli to segun wonu ogun so to eni kani to ba ti kuro ni atolohun o ma soro fun lati le je nkan to ye ko je laye nu we joanu ori kan dogun ese kini de kejo
3: emi ni ajara toto
2: jesu ni ajara
3: baba mi si ni olusogba
2: aha
3: gbogbo e ka ninu mi ti ko ba so eso
2: awon ti o ba so eso
3: ohun amukuro gbogbo e ka ti o ba si so eso
2: gbogbo e ka to ba so eso
3: ohun
2: awemo
3: ki o le so eso si
2: hallelujah
3: hallelujah
2: eni kan ni ba wa nu jesu o yato sen to wa nu aye eni ba won sogun akure opolopo kwaya lo wa nbe that means pe won ti yara won kuro lara ajara opolopo prayer ni kristeli o lo bi ton tin jaja ogun lo ni bayi o de prayer ni kristeli bawo lo se ja kristeli kristeli ologogoro kristeli alaja so o ti kuro lara ajara eni ba de ti kuro lara ajara
1: nbe
2: lo nbe o yes
3: eyin mo nisisiyi
2: e mo
3: nitoro oro ti mo ti so fun yin
2: oro ti mo ti so fun yin
3: e ma gbe inu mi
2: e ma gbe inu mi
3: emi o si ma gbe inu mi
2: eni kan to ba ti wa nu jesu o ti lo ngbogbo o ma lowo o ma lola america o ni le fun lati wo

0: ma pariwo rarara olohun lo ni se olo ni ogo e ma fun mi ni ogo e ma mi o igba mi o ton wa be je rinu so ma ni ko need e gbagbe e fi yen pamo tori awon eti to ngbo awon eti mi na wa ton ma gbo testimony wa yi pada that is why oro soro so lori afefe gbogbo eyin te ba nwo mo e ma bo lola o wa ise ma bo lola o ma lala kala ni ma bo lola o ma njeun loju oru ni ma bo lola o ma ni ibalopo ni ma bo lola iwo to je pe egun ma nle iwo to ma ira ni ilu to ti bi o iwo to ma sha igbe loju ala iwo to je pe o ma ri pe awon to ti ku lo ma nri o ma ri awon to ti ku nle yin be lo ri laarin awon oku ma bo laaro la solution wa ma ro pe ala lasan o ala o go o ti ala so fun ni pe mura re o murare o loruko jesu ori yin oni gbabodi e ma pe number eleyin eto yi 08 60 35 27 29 08 60 35 27 29 eyi te wa la america awa lori tiktok live and direct awa lori facebook 99.9 fm live and direct eyi te wa iwe igbelu e le comment sori whatsapp e le pe mi lori whatsapp ma ba yin gbadua iwe yin ade teyin lowo momo e to je pe egbe asolu ro kiri omo re wa la america kori we igbelu gba o sako kiri mura o iwo lo ma ba gbadua tayo omo ya fi da o loruko jesu omo re oni mo fo wale o okan ya se bale ko lu akobu se ore
1: amen eje ki ade oke lohun
2: gbogbo ènìyàn jẹ́ kájọ pé oduwa ga ká sì tún gba ìyádùn àti ìbùkún lọ́wọ́ jésù nínú àjọ̀dún ìgbé akọrin tí ìjọ cac òkè olúwa kò gbàgbé mi psalm 24:7a làkórí ẹ gbé orí yín sókè ẹyẹ ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹyẹ ilẹ̀kùn ayérayé bí ọba ògo kí ó wọ ilé wá ètò àjọ̀dún ọ̀hún ṣe máa lórè ọjọ́ wednesday ọjọ́ kẹsàn-án àti thursday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ tó bá di friday ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọjọ́ yẹn ọjọ́ ìyẹn ni thursday látago kan ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án nìsín dúpẹ́ àjọ̀dún ẹgbẹ́ akọrin máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ gbogbo ẹ̀ inú ilé ìjọsìn christ apostolic church cac òkè olúwa kò gbàgbé mi beside funky mass filling station ìsọlọ nílùú àkùrẹ́ ni ó ti wáyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ẹ̀mí ló máa wà ń bẹ̀ ilé ilé evangelist olúwa tó yin ọmọ ọba ògo minister kezia praise evangelist olúfúnmi ògo ìrànwọ́ olájùmọ̀kẹ́ praise sbb evangelist esther ogbolabi pastor kọ́láwọlé joseph lóní sọjí tọ́lọ́run máa lò ìránṣẹ́ olúwa láàyè prophet akọ́ṣílẹ̀ ìfẹ́ dayo jp àwọn ni prophet in charge àwọn sì lólu gbàlejò fún ìtọ́ni ìbéèrè tàbí àlàyé ẹ máa pè wọ́n sórí 08060352729 gbọ̀ngọ́ aṣọ nínú àjọ̀dún akọrin ọdún yìí ìwọ náà má ṣàlà ìwà.
1: Bóyá ẹ fẹ́ jẹ́ kí àwọn bàbá wa nínú olúwa kún wọn gbàdúrà fún yín nọ́mbà tẹ́ máa lò láti fi bá àwọn bàbá wa nínú olúwa sọ̀rọ̀ ní ilé yìí 08 5 1 4 0 1 08 5 1 4 0 1 nọ́mbà tẹ́ máa lò nìyẹn láti fi bá ìránṣẹ́ ọlọ́run àlàyé sọ̀rọ̀ ní àṣálẹ́ òní.
3: Ẹ
1: kalẹ̀ o. Kí ló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá?
3: Dọ́pẹ́ ló ń pè látàkù ẹ́.
0: Orúkọ Jésù.
3: Àmì.
0: Òkè ìṣòro yín kò di pẹ̀tẹ́lẹ̀.
3: Àmì.
0: Agbára tí ò fẹ́ kẹ́rin àjò yín ó yá yín ó yá kó gbiná sọnù.
3: Àmì.
0: Ògo yín tí a dáwọ́ bò yìí ògo yẹn máa farahàn. Ọ̀gá ẹ̀pẹ̀ mi lẹ́yìn ètò yìí ẹ̀pẹ̀ mi lẹ́yìn ètò yìí sà. Ẹ̀pẹ̀ mi sórí nọ́mbà mi lẹ́yìn ètò yìí 08 60 35 27 29 nọ́mbà mi ní kẹ́pẹ̀ mi sí lẹ́yìn ètò yìí lẹ́yìn aago mẹ́jọ mi ò tí lè gbé
1: kọ́ ní nọ́mbà yìí. Ẹ̀kalẹ́.
3: Ẹ̀kalẹ́ o.
1: Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ní àṣálẹ́ òní? Kí lorúkọ yín?
0: Alágbára obìnrin tó fẹ́ jọ yín sùn ó yá kó jẹ̀bi. Iṣẹ́ yín ti dúró sójú kan iṣẹ́ wo lẹ́ ń ṣe sà?
3: Ṣìkan tí mo ṣe sà.
0: Ojú kan lẹ wà ọlọ́run á gbé yín kúrò ńbẹ̀ ayé yín máa sáré ẹ pè mí lẹ́yìn ètò yìí sórí nọ́mbà mi torí àní àkókò àní ju 10 minutes mọ̀ ká lè gba ìpè sí. Kí gbogbo ènìyàn kan ìtì dé láàárọ̀ la sínú ìjọ Christ Apostolic Church òkè olúwa.

0: bẹ́ẹ̀ ni ọ ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn ẹ wá pàdé baba voice of testimony ní glory 99.1 FM láti táyé ọmọ ènìyàn jẹ lórí ètò tá a pè ní ní bíbélì wí ó yá o ẹni àmì òróró ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín
1: prophet and servant aburumaku stephen
0: ojo adéyẹmí ó yẹ tó tá a pè ní kí ni bíbélì wí.
2: aago mẹjọ àbọ̀ àṣálẹ lórí ìkànnì glory 99.1 FM ìjàpọ̀ estate àkúrẹ́.
0: Ewa gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
1: ọ̀rọ̀ ìwòsàn
0: ọ̀rọ̀ ìmúniláradá tẹ́tí sí ètò yìí
1: ìkànnì glory 99.1 FM
0: ọjọ́jọ́ Tuesday
1: ọba prophet aburumaku stephen
0: voice of testimony
1: ó dúró de ọ́
0: your voice of testimony kálẹ̀ sí
1: ọlọ́kọ́ opposite prime mosque water
0: ilé sa ọ̀wọ̀ expressway
1: jẹ̀mídẹ́rẹ́ area
0: iria carry one oríta ọ̀bẹ̀lẹ̀ àkọ́.

0: àṣẹ jáde fún ẹni tó ń gbọ́ mi agbára tó di ọ sínú
1: ìgbèkùn
0: agbára tó mú ọ sínú
1: ìgbèkùn
0: ó fa ìgbèkùn lára rẹ má jẹ̀mú àmúbọ́ lọ́dọọdún má jẹ̀mú tí ò jẹ́ kí àwọn ènìyàn ràn lọ́wọ́ ó fa tí ń bẹ lára rẹ tí ò jẹ́ kí wọ́n ṣàánú lórúkọ olúwa ó fa yẹn jábọ́ mọ́ pa ní àṣẹ èmi wò ní mọ̀lọ́lù ọ̀sámẹ́lì àṣẹ jáde látọ̀rí rédíò sẹ́sọ̀n yìí ó fa ìjákulẹ̀ tí ò jẹ́ kí àwọn ènìyàn ṣàánú rẹ ní orúkọ olúwa ó fa yẹn jábọ́ ọfà yẹn jábọ́ báyìí ni olúwa wí o láti òní lọ má jẹ̀mú yẹn ti mú kí ìkorò wà lára rẹ ta ló ń gbọ́ mi ní àkókò
1: yìí
0: má jẹ̀mú yẹn lànà dànù nǹkan kan máa ṣẹlẹ̀ fún ẹni tó ń gbọ́ mi nítorí pé a máa rí èsì ayọ̀
1: directly
0: ní àkókò yìí olúwa ló sọ bẹ́ẹ̀ ohun tó jáde látẹnu mi ni pé lórúkọ olúwa ìgbédìde rẹ dé ogun atúnidálára rẹ tó ń jẹ ọ lẹjẹ tó tún bá ọ fira ẹni gbọ́ mi tó ṣàmì ní orúkọ olúwa ọgùn yẹn wọlẹ̀ mọ̀ pa á ní àṣẹ àyà yóò pa àwọn àjòjẹ̀ mi.

0: Olúwa rán mi sí àwọn 2,000 àwọn 2,000 ní mo máa gbàdúrà fún ní àkókò yìí títí di aago méjìlá mi ò dẹ̀ fẹ́ kó fè ní ẹ̀ 08 1 6 4 3 7 1 6 8 0 ẹ̀yin 2,000 ayé rẹ̀ gbà láfíà. Ayé rẹ̀ gbà láfíà. Ayé rẹ̀ gbà láfíà. Ayé rẹ̀ gbà láfíà. Ayé rẹ̀ gbà láfíà. Oorun tí wọ́n sùn ní àkókò yìí. O ní tojú oorun débi kú. Wàá rí ànúgbà. Ọkàn rẹ̀ balẹ̀. Ẹ pé orúkọ Jésù. Mo fẹ́ rí ìyanu. Ẹgbẹ́ ìyanu mi wá.
1: O
0: yọ. Oluwawa,
1: amen.
0: Ẹ jẹjọ pàdé.
1: Let's meet.
0: Ní àárọ̀ ńlá.
1: Tomorrow morning.
0: Ẹ jẹjọ pàdé.
1: Let's meet.
0: Ní òní.
1: Today.
0: Ọ̀wá dẹ̀ rí pé.
1: You see.
0: Ìyanu máa máa ṣẹlẹ̀.
1: Amẹ́kú wẹ́pù.
0: Wàá rí pé.
1: You see.
0: Àyanu máa máa ṣẹlẹ̀.
1: Amẹ́kú wẹ́pù.
0: Adébọ̀wálẹ̀.
1: Adébọ̀wálẹ̀.
0: Lóǹdóró.
1: Lóǹdóró.
0: Níbikíbi tó bá ti dé.
1: Akura. 80.
0: God bless you.
2: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwaara wa níjọ. Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́.

ẹ mọ̀ ká lẹ́lẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè mí wípé ẹ sì kí ìsàsẹ́ ṣètò lónìí ni. Ẹ wo iléeṣẹ́ wa à ń wówó ń bẹ, ilé tí náà ń kọ̀ sí bẹ́yìn náà ń wówó ń bẹ. Ẹ mọ̀ bínú, owó là ń wá ń ló jẹ́ amú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló jẹ́ ká mú kó lórí ètò yìí. Kí gbogbo ẹ̀ ó lè rọrùn, kó lè tùbà, kó lè tùṣẹ́ náà ni.

kìí ṣe wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kú ń bẹ̀ pátápátá kọ́ o ṣùgbọ́n ṣe mọ̀ irú èmi nìṣe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kí n dédé gbé mọ́tò báyìí kí n pé mò ń lọ sílé mi níbi ọjọ́ dé dúó tí ń ya ṣọ́ọ̀bù èèyàn tí ń sì ya ibi tí wọ́n ti ń tajà lójú títí ọlọ́dà tí ń bá rówó yín bẹ̀ kí ni màá ṣe láì ṣe pé mo tọwọ́ bàpò alápò èmi ò dúró èmi ò mu ni o àwọn nǹkan ni wọ́n ó pòórá tí n bá ti sọ pé lórúkọ jésù èmi ò lè pòórá o torá ń wowó iléeṣẹ́ glo fm ń wowó o a sì rí lágbára lọ́wọ́ elédùmarè torá fi ọ̀tẹ̀ kójọ a sì fi nǹkan wúrowúro kankan ọkankan àti ẹ̀mí ọlọ́run la fi dálé iṣẹ́ yìí sílẹ̀ àárọ̀ wọ́mú o lórúkọ jésù mò ń bọ̀ o mi ò

ẹjẹ́ kí n sáré ṣe pápápá bí àwo bàbá sọ̀nà wọ́n ní ká sáré ta tá a bá ta ká tètè mú kó mọ̀ bá a di ẹran onídìí. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́lẹ́ o mo bọ̀ kutu bí èjì ìyálẹ̀ ta ni èèyàn tó bá ní tojú ò sí olúwa rẹ̀ ò ní ríran ni èèyàn tó bá ní tojú bá wo olúwa rẹ̀ ò ní rí nǹkan kan ni mo ní kéèyàn bá sọ wípé tahán báwo ni mo ní olúwa rẹ̀ ò ní sọ̀rọ̀ èèyàn tó bá wo sùnsùn tó ní tolúwa ò jẹ́ nǹkan kan a jẹ́ wípé olúwa rẹ̀ ò gbádùn ni ọmọ méjèèjì rẹ ọmọ bàbá lálédè ti ń jẹ lẹ́rìí pa ikọ̀ mi ọ̀gẹ́ ọmọ ẹ̀yìn tó pọ́n rodorodo ìwọ̀nba náà ni ìfara wa yóò mọ lónìí torí pé àrọ́jọ́ mọ́ṣọ́ lókun ìtàn tí mo fẹ́ mẹ́nuba ní péréte òun náà ni ìtàn ẹyẹ kékeré kan a lè pè é lẹ́yẹ a sì lè pè é ní ẹran wẹ́ẹ́rọ́dà a lè pè é lẹ́ranko ṣùgbọ́n ẹyẹ ni ẹyẹ tí kìí ṣe abìyẹ ṣùgbọ́n tó jẹ́ pé fífò ló ń fò òun náà la fẹ́ sọ ìtàn rẹ̀ lásàálẹ̀ yìí àti irú ẹranko tó jẹ́ torí igbó ni wọ́n ń gbé wọ́n jọra wọn torọ kan bẹ náà tóun náà kéré sí díẹ̀ ṣùgbọ́n àwọ̀ kan náà àti ìṣẹ̀dá kan náà lọ́lọ́run dá.

ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìtàn kékeré ni ṣùgbọ́n yóò gbà wá tó bí ìṣẹ́jú péréte nítorí pé ìtàn ń bẹ lára ẹranko yìí púpọ̀ púpọ̀ ẹ wò ó kó tó di pé màá bẹ̀rẹ̀ ètò ní pẹrẹu mo kí bàbá mi adébáyọ adékunlé adébáyọ ọmọ ìwó olódò ọba ọmọọba tó ni mi rere ìwó nílẹkùn bẹẹ ni wọn ò ní kọkọrọ ilé lẹrú ọwá tí múná roko mo kí yín púpọ̀ ẹ mà kú alẹ́ yìí o mo kí gbogbo àwọn ọdẹ mo kí àwọn àwòrùsàsà mo kí àwọn akọni ọdẹ àwọn tí wọn ń bẹ nínú gbó lásìkò yìí tí wọn ń dẹgbó lọwọ mo mọ kí yín o àgùnbẹ tayọ àgùnbẹ ọmọ ìlú ìbàdàn ọmọ ọdẹ ìlú ìbàdàn alẹ́ ìbò lóbìnrin ọkọ sàádá bàbá ọpẹyẹmí mo kí yín púpọ̀ púpọ̀ akọni ọdẹ nu àwọn náà ti jẹ mọ́gàjì ilé agbójo báyìí bẹ́ẹ̀ ni mo fàsìkò yìí mo fi kí ọmọ méjèèjì rẹ táyé lolú ajíbòye mo kí yín púpọ̀ agbalẹ́tù nígboro ìlú ìbàdàn mo kí yín o ìlú mọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ tí orúkọ rẹ̀ tàn káàkiri gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ mo kí yín púpọ̀ púpọ̀ gbogbo àwọn babaláwo mo kí yín o bàbá mi olúfagọrọyọ láti ìlú ọba ilé mo kí yín púpọ̀ púpọ̀ ẹlẹ́mọ̀sán àwo olókè ìjẹ̀bú ń bí mo mọ̀ kí yín o ìfàgbẹ̀mí mo kí yín gbogbo abábaláwo ni mo kí tá a bá ní àmọ́ kíra wa lẹ́yọ kọ̀ọ̀kan yóò gbà wá lásìkò mo kí olùdarí ilé iṣẹ́ wa yìí dáadáa bàbá mi dáadáa ni mo kí wọn púpọ̀ mo sọ níjọ́ wo ní ṣùgbọ́n ká má sọ̀rọ̀ ẹ̀ lójú wọn mo ní tó bá jẹ́ pé mo jẹ́ gẹ́gẹ́ bí obìnrin mo ní ń bá fẹ́ olùdarí iléeṣẹ́ yìí mo ní ń bá fẹ́ wọn mi mọ bí èmi ò mọ bí téèyàn ti lẹ́wà tó báyìí rí bàbá ọlọ́run ò ní bẹ wá yín jẹ́ mo kí gm iléeṣẹ́ yìí mo kí gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá níléeṣẹ́ yìí wípé a mọ̀ fìgbádùn somi mu àní tẹ́ àsìní tí o

0: ìyàwó kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ.
2: Every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
3: Stay tuned on Glow 99.1 FM, your station, your voice.
2: Nonstop phone.